0: mi.
1: Lọ́jọ́ Wednesday ọmọ rẹ̀ máa qualify fún oríire tuntun. Ibi ọba yẹ wadé lé ní ọpẹ́ náà ni. Olúbukú ni Ọlọ́run ṣe dọ́kì mẹ́sàkì àti àbẹ́gi mi gò. Ọba tó tó gbani tó tó gbẹ́kẹ̀lé tó tó sinmi lé tó tó sìn. Ọba tó tó gbára lé tó tó farati. Gbogbo ẹni tí Ọlọ́run rẹ̀ bẹ láyé káwọ́ yín méjì sókè kẹ́kọ̀ọ́ pariwo gò. Bàbá Lábìyàmọ́ yín ti wọlé wọ́rẹ́ Pásítọ̀ Fákéyé Emmanuel ni mò ń jẹ́. Òpó òní yẹ lójú tìrú ọmọ rẹ̀. Lóṣù yóò lọ yóò gbẹjọ́ ìwà àti ọmọ rẹ̀ rò. Ọwọ́ tó fi gbọ́mọ ní kòkó tẹ̀síwájú jẹ́ ń gbàdúrà sí. Wà á fi gbóúnjẹ ọmọ. Òní fi gbọ́mọ sìn. Òní fi wá òkú ọmọ máyà. Ọwọ́ tó tẹ̀ yóò òní fi dóúnjẹ ọmọ rẹ̀ sí gọ́tà. Ọwọ́ tó tẹ̀ ìrí ọmọ ló fi máa gba o. Ọwọ́ tó fi ṣiṣẹ́ lórí ọmọ wà á fi jẹun ọmọ. Ọwọ́ tó fi kú padà sára ọmọ wà á fi jẹun ọmọ. Ọwọ́ tó fi tọ́jú ọmọ rẹ̀ wà á fi jẹun ọmọ. Orí tó fi gbàrú lórí ọmọ wà á fi jẹun ọmọ. Ẹsẹ̀ tó fi sáré kó lè dá fọ́mọ lórúkọ Jésù wà á fi jó ijó ayọ̀ lọ́jọ́ ayẹyẹ ọmọ. Ọwọ́ tó fi fún aṣọ ọmọ àkókò tó yẹ kó jẹun ọmọ àkàdù òní mú ọ lọ́wọ́. Oúnjẹ ọmọ tó ń jiná lọ́wọ́ ayé òní bọ́ dá yẹpẹ̀ sí. Oúnjẹ ọmọ òní á ọlọ́fun. Oúnjẹ ọmọ bá jiná wọn ní fi nù ọ. Oúnjẹ ọmọ bá jiná tán wọn ní fi bẹ̀ ọ. Oúnjẹ ọmọ bá jiná tán ọmọ òní gbóúnjẹ ọmọ sá fún ọ. Ọwọ́ rẹ tó fi ìṣíṣẹ́ ọmọ ló fi gba kọ́kọ́rọ́ mọ́tò ọmọ. Ó dà náà ló fi gba kọ́kọ́rọ́ ilé látọwọ́ ọmọ. Òun ló fi gba ìwé fíṣà ìlú òyìnbó. Bàbá ọwọ́ rẹ tó fi kọ́wọ́ ilé ìwé ọmọ lẹ̀ ló fi gba ẹ̀tọ́ rẹ lọ́wọ́ ọmọ. Bàbá ọlọ́ọ̀sì tó ṣe láti tọ́jú ọmọ lóru wà jẹun ọmọ. Bàbá ayé òní gbóúnjẹ ọmọ fọ́ọ̀rù. Bàbá tí ọmọ bá gbé 10 million wá fún ìwà àtìyá wà á dúró gba tiẹ̀ o. Oúnjẹ ọmọ dùn tó bá di tọ́ọ̀nù tiẹ̀ kò ní kan. Oúnjẹ ọmọ rẹ wọ̀n ní gbé sínú apẹ̀rẹ̀ tó ń jò. Ìgbẹ́kígbẹ́ wọ̀n ní fi bóúnjẹ ọmọ fún ọ. Oúnjẹ ọmọ ò mà ní báyín lórí àárẹ̀. Kò ní báyín lórí dùbúlẹ̀ o. A máa má kíkàrà gbẹ́bù jíjẹ ọmọ kù á o. A máa bóúnjẹ ọmọ rẹ sí ìyàwó o. Kedere lé jíjẹ ọmọ ti dùn wẹ́ẹ̀ máa jẹ jíjẹ ọmọ rẹ lẹ́yìn kùlé o. Gbangba lóúnjẹ ọmọ ti dùn òní jẹ́dùn yàrá tó ṣókùnkùn. Matthew 27:11 ọmọ rẹ ò ní rojọ́ níwájú baálẹ̀. O ti kì í ṣe tọmọ rẹ wọn ní yí mọ lẹ́sẹ̀. Amúnibínú kò ní dọ̀rẹ́ àwọn ọmọ rẹ. Ẹni tí kì í gbẹ́bẹ̀ kò ní dọ̀rẹ́ bí yín o. O ní tó kele bọ́mú torí ọmọ. Tó pàdé olóore afáyéwu ní gbé. Èpè mọ́tímọ́tí kò ní ra àwọn ọmọ wa. Ajúnilọ́ kò ní ju àwọn ọmọ wa nù. Ọmọ rẹ ò ní rúgbó oko dídì. Orí tó Ọlọ́run wà ọmọ rẹ máa rọ́gọlò. Erin inú ilé yóò ní wó lójijì. Ayé ò ní fọmọ dá ọlọ́rọ́. Nǹkan rere rẹ ò ní bàjẹ́ lọ́wọ́ rẹ. Ọ̀rọ̀ ìwà tọmọ rẹ máa di àríyànjiyàn. Ọrẹ òun ni òun kọ́ yóò ṣẹlẹ̀ nínú ayé àwọn ọmọ wa. Olúwa yóò fọ́ra àwọn ọmọ wa rú àwọn ẹni ibi lójú. Ó ṣàlódé dá àpò yín ò ní gbẹ fọwọ́. O ní rí àkóbá tọmọtọmọ. O ní ráre lọ́jọ́ alẹ́. Àlékún ìjì àti àpọ́nlé. Kángun kò ní kángun sílé rẹ. Àkọ́bí rẹ ò ní useless. Àkọ́bí wọn máa yusu. Èso tó tara rẹ jáde kò ní rẹ dànù. Òdi jẹ́ríkọ ayé ọmọ rẹ wọlé ní. Olórí aṣọ rẹ olórí aṣọ gbogbo wọn ò ní fàyà lójú ẹ̀mí wa. Ọmọ rẹ ò ní fọ́fàkúfà lé orí ara rẹ̀. Òkè tí ò ní tọ̀ sí gbẹ̀gìrì ọmọ rẹ̀. From 828 gbá the best ìlérí láti ọ̀dọ̀ Ọlọ́run. O ní rọ́gùn ìpọ́njú abominire lára ọmọ rẹ̀. Àánú ìpè yìí sọ ọ́ di nílà. Ayé ò ní dídùn dú ìyà fọ́mọ rẹ̀. Ẹ̀dùn má lọ jìnà bàjẹ́ nu lé eléni. O ní rí wàhálà ìdáwójọ fọ́mọ rẹ̀. Tọmọtọmọ nínú ilé ìyá tèmi àti ìwà á rí ọdún tó ń bọ̀ láyọ̀ àti àlàáfíà. Ọmọ rẹ̀ ò ní yan kádàrá ibi. Ìdílé yìí ò ní yan kádàrá ìyà. Ayé ò ní dẹrọ ayọ̀ rẹ sínú ibú. Igbá tó bá ti fọ́ kò lè gbomi dúró. Igbá ayọ̀ ọmọ rẹ̀ ò ní fọ́. Ọmọ rẹ̀ ò ní dún oníṣòro. Ọ̀tá akọ̀rọ̀ ọ̀tá gbagba kò ní rí ẹ̀sìn rẹ lọ́dún yìí. Olúwa máa fún ọmọ rẹ lọ́rọ̀ sọ.

0: mọ̀rẹ́ wo ẹbi tí ire rẹ̀ wà. Jésù mú ọlọ yàrá agbára. Olọ́yí ogún alájọ́ pípẹ́ àìní ìdánu o. Ìdí ẹlẹ́nì ní bájáde lérí ọ̀rọ̀ ayé rẹ̀ ló aka kúrò. Ohun tó ńlá kọjá ìyọmọ rẹ̀ òní larú ẹ̀ kọjá. Èyí tó dẹ̀ ńlá kọjá olú àpòfin sílé ni. Ọmọ rẹ̀ máa di orílẹ̀-èdè. Ó ní dikú rẹ̀ tẹ̀kọ́ tó dọjọ́ alẹ́. Ayé yóò sí àwọn ọmọ rẹ̀. Gbogbo èèyàn kọ́ lèèyàn ò ní ṣiṣẹ́ tọmọtọmọ. Gbèsè àjogúnbọ́ lanánu léyìí o. Ayé òní fi kòsíkòsí bá ọjà. Jésù Olúwa. Ṣé orí ní ìrọ̀lẹ́ ní ago mẹ́jọ? Àdúrà oṣù tuntun fẹ́ bẹ̀rẹ̀ lórí Facebook àti TikTok. Ẹ̀bẹ̀ àdúrà rẹ fún oṣù Sẹ̀tẹ́mbà tí omi ni kó mú pàdé mi. Omi yẹn ló máa fi wọ́lé rẹ fún oṣù tuntun yìí. Ṣé ọlọ́jú bàbàbà ìbàkúbà kò ní bà lélẹ̀ yìí o? Àná la sì ń gbọ́ ìrí yìí o, ẹnjiníà gbé sókè.
1: Ní March tí bàbá sọ wípé àwa táwọn ọkọ̀ ká jáde.
2: Ilé lẹ́yìn wa.
1: Ọkọ̀ so ńgbà tẹ wá ní pé ká wa white wa àpò gan. So mo wá lọ sí GB mo fẹ́ lọ ra nǹkan. So nǹkan bí ọwọ́ aago méje. So bémi náà sì pàdé ọkọ tèmi nìyẹn.
2: Ìrọ̀lẹ́ mọ̀. Ẹnìkan sọ pé tún sọ bẹ́ẹ̀ ni pé ó mà ga o.
3: Ó mà ga o.
1: Téèsì mi gangan tí mo wá ń wá ni.
2: Téèsì ẹ ga.
3: Téèsì.
2: Ohun tẹ́ ẹ fẹ́ lẹ rí.
1: Kódà ó da àjọ ẹni tí mo bí máa fún gan
2: lápá. Báwo lẹ ṣe mọ̀ pé téèsì yín ni?
1: Torí wípé kí ni? Ó dàbí kí n tún padà sí. Ẹ mọ̀ pé àwọn nǹkan kan máa wà tó máa ṣẹlẹ̀ tó jọ pé èèyàn àdẹ̀rùn ti àdẹ̀bù sẹ́kùn. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Ṣé láwọn ọmọ tí mo bí tẹ́lẹ̀ ò sí àtìṣẹ́ ni mo fi tọ́ wọn? Ṣé rí eléyìí? Kò sí tí mi jẹ tán. Ìyá mi ò jẹ sàwọn a máa rí gbogbo ẹ̀ mo ń jẹ
2: lẹ́bùn. Ọmọdún mélòó lẹ́yìn gan?
1: 53. Ẹni tí mo dẹ̀ fẹ́ 47 years.
2: 47 lẹ fẹ́ ẹ̀yin 53.
1: So àwọn ìyá ẹ̀dẹ́ gbà mí tọwọ́ tẹsẹ̀ torí mi ní ìyá àti bàbá mọ́ bẹ̀tí mo lẹ́gbọ̀n ní Ìbàdàn wọ́n lọ síbẹ̀.
2: Wọ́n ti lọ yọjú.
1: Bẹ́ẹ̀ni.
2: Ṣé ó le tó yẹn ni?
1: Mo wá dúpẹ́ lọ́wọ́ orí òkè yín bàbá kan fáàmù ni o. Ẹni tí ò bá tọwọ́ á mọ̀ wò wípé bóyá kò sí Olúwa mọ́ èmi kan ti sọ̀rọ̀ tínú.
2: Confirm.
1: Bẹ́ẹ̀ni.
2: Nígbà tẹ́yìn gò fọkàn sí pé.
1: Bẹ́ẹ̀ni.
2: Okùnrin kankan lè wá.
1: Bẹ́ẹ̀ni ó dẹ̀ níṣẹ́ gidi lọ́wọ́. Tẹ́ bá fẹ́ ra mọ́tò tuntun tẹ́ bá mọ̀ ń pẹ̀. Ṣé ó máa lọ bá wọn kílíà mọ́tò láti bí àwọn ilẹ̀ Yíbò yẹn?
2: Ó máa ń fún yín ṣàwámà.
1: Everyday.
3: Ṣàwámà ojoojúmọ́.
1: Kò sí nǹkan tí ó kì í rà fún
3: mi.
1: Ibùgbé ẹni tó jẹ́ bàbá àwọn ọmọ mi gan.
2: Kò ra ṣàwámà rí.
1: Ṣàwámà kìíní àti rí sáwà gangan jẹjẹ gan ó dọ̀rùn.
2: Jẹ́ bá sọ pé ẹ fẹ́ jẹ ẹja Titus kí la sọ.
1: Kó tẹ 9,000 gan la ṣe lánàá mi ìjẹra rú ẹ̀.
2: Ẹni ẹlẹ lóyún ìfún.
1: Bẹ́ẹ̀ni.
3: Àjẹjọ 53.
0: Màmá bá ṣe wọnú oṣù tuntun yìí. Ní ẹ̀mí mi máa ń darí mi wípé kí gbogbo ènìyàn fi omi orí òkè fọ orí rẹ̀. Omi orí òkè yẹn ni mò ń gbé bọ̀ wá sí ìfọ̀ ní ọ̀la. Tó bá ti ń bọ̀ kó o mú ike dání. Bọ́ọ̀lẹ̀ ní bọ̀sùbọ̀sọ̀p tó wà ní ìfọ̀ ní Ògùsè. Ní bọ̀sùbọ̀sọ̀p yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àmọ́ Fákẹ́yẹ. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Ọ̀rọ̀ pé ọjọ́ kejì nínú oṣù tuntun la máa dálẹ̀ ní. Bá ṣe ń da lórí dádì mọ́ mi ládà lórí àwọn ọmọ. Olùfẹ́ àwọn ọ̀rẹ́ yìí la fi ń gbé ètò yìí lárugẹ. Láì sí ọ̀rẹ́ rẹ iṣẹ́ ìránṣẹ́ yìí ò lè sáré. Mo tiẹ̀ jẹ́rìí ọ̀yàn ọmọ lọ́rùn wípé máa fi ọ̀rẹ́ yẹn ránṣẹ́. Òkè òkè báyìí lọ wá fún ni gbé lórúkọ Jésù òní wọ owó tì. Màmá ìsọjí agége yẹn ọ̀sẹ̀ méjì péré ló kù báyìí o. Níbi tí ọwọ́ Ọlọ́run yóò ti máa yí àwọn ọwọ́ kéékèèké padà. On the 16th of September gangan ló máa bẹ̀rẹ̀ ọjọ́ Wednesday. Ìwọ gbìyànjú kó o bá mi ròyìn fún ó kéré ju ènìyàn ogún. Aago mẹ́ta ọ̀sán la máa bẹ̀rẹ̀. September 16th ni àwẹ 21 days wọ́tá máa ń gbà lọ́dọọdún máa bẹ̀rẹ̀. Màmá ó ní àwọn ìgbésẹ̀ kan tí ẹ̀dá máa gbé nílé ayé. Tí ó sún kádàrá ọmọ rẹ síwájú sí ìpele mẹ́ta. Bẹ́ẹ̀ náà ni ó ní àwọn ìgbésẹ̀ òdì tẹ́yìn máa gbé lórí ọmọ. Tó máa sún kádàrá ọmọ sẹ́yìn ní ẹsẹ̀ bàtà mẹ́ta. Àìsàn tó rí ìgbésẹ̀ tó fẹ́ gbé ní September 16. Mo fi ọwọ́ Ọlọ́run sọ̀yà ní sà. Wípé ìgbésẹ̀ tó máa yí ìpẹ́ ọmọ padà ní ìpele mẹ́wàá ni. Ojoojúmọ́ ló gbọ́ ẹ̀rí tuntun lórí afẹ́fẹ́ yìí. Ìyẹn ti fìdí rẹ̀ múlẹ̀ wípé Jésù ṣiṣẹ́ nínú ìpè yìí. nítorí náà rí wípé wà nínú ìsọjí tá a fẹ́ ṣe yìí. Ọlọ́run bàbá alábìyamọ o,
4: ààyè ló wà.
5: Hello, hello, prophet 09060 57 11 10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fákẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ ọ̀ní máa bọ́ jẹ mọ́.
6: 89.3 FM, your preferred wholesome radio.
7: The time is 6 AM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
8: Láti ìkànnì kọ̀ǹga àgbọ́mọ̀bẹ gérégé lago mẹ́fà ìdájílù.
6: The news on Wells Radio 89.3 FM.
9: Hello, good morning. Here's the headline news on Wells Radio 89.3 FM, your preferred wholesome radio. We're reaching you live from Wells Broadcasting House along Alaafin Avenue, Oluyole Estate, Ibadan. I am Toluwaleke Ali. President Bola Tinubu says the economic reforms introduced by his administration have placed Nigeria on course to achieve a $1 trillion economy by 2030, despite the hardship facing citizens. The federal government made participation in the National Tertiary Education Ranking Exercise compulsory for all universities, polytechnics and colleges of education across Nigeria. The Oyo State government announced on Monday, September 14, as the commencement date for the 2026-2027 academic session across public and private schools in the state. The Federal High Court in Abuja commenced hearing in a suit seeking to stop the conduct of the 2026-2027 local government elections in Oyo State. The case was filed by Akinloye Oyeneyi from Ogbomoso, who is challenging aspects of the revised electoral timetable issued by the Oyo State Independent Electoral Commission, OISEC. The federal government has urged the new leadership of the Economic Community of West African States, ECOWAS, to intensify engagement with countries under the Alliance of Sahel States, describing them as brothers and sisters with shared challenges and aspirations. The United States government has outlined two main family-based immigrant visa categories for foreign nationals seeking to live permanently in the country through qualifying family relationships. The two types are immediate relative visas and family preference visas. And that's the headline news. Join us at 6:30 a.m. on Perspectives Unlimited. I am Toluwaleke Ali. Thank you for listening. God bless you.
6: Efile Emayikuro, Wells Radio 89.3 FM, Nibe Gongolewa.
10: Ojúmọ́ wọ̀nyí ni àkókò ìròyìn tó sú ọ láàárọ̀ tòní láti ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga agbọ́mọ̀gbẹ́ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà Láàbẹ̀ Avenue, Oluyole Estate, Ìbàdàn. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni orúkọ tèmi. Ààrẹ Bọ́lá Tinubu ṣàlàyé wípé àwọn àtúntò ọrọ̀ ajé lẹ́yìn tí ìṣèjọba rẹ̀ ṣe àgbékalẹ̀ ti ń ṣe àtọ́nà orílẹ̀-èdè Nàìjíríà sí ipa ọrọ̀ ajé onítírílíọ̀nù kan dọ́là nígbà tí ó bá fi di ọdún 2030 láì fi ti àlàkọjá àwọn orílẹ̀-èdè Nàìjíríà ṣe. Ìjọba àpapọ̀ ti mú kí ìkópa àwọn ilé ẹ̀kọ́ gíga nínú ètò ìgbéléwọ̀n àwọn ilé ẹ̀kọ́ gíga kó jẹ́ dandan fún gbogbo àwọn ilé ẹ̀kọ́ fásitì, ilé ẹ̀kọ́ gbogbo nìṣe ati awon ile eko ikoni leto eko to wa jakejado orilede yi ijoba ipinle Oyo ti kede ojo aje ti se ojo 14 osu kesan odun 2026 fun wiwole pada awon ile eko ijoba ati aladani jakejado ipinle yi fun sa eto eko odun 2026 ati 2027 ile ejo giga to wa nilu Abuja ti gunle igbejo lori iwe esun to n pe fun mimu idaduro deba eto edibo ijoba abile odun 2026 nipinle Oyo ipejo ohun lo wa lati owo Akinloye Oyeniyi lati ilu Ogbomoso lori ilana eto edibo to wa lati owo ajo ICEC. Ijoba ilẹ̀ Amẹ́ríkà ti ṣàfihàn àwọn irúfẹ́ ìwé ìrìnnà àwọn ààrẹ méjì fún àwọn ìdílé fún àwọn ọmọ ilẹ̀ òkèrè tó fẹ́ máa gbé lórílẹ̀-èdè ọ̀hún fún ìgbà pípẹ́. Èyí lọ́pẹ́ kókó ìròyìn tó súyọ láàárọ̀ tòní ẹ pàdé wa láago mẹ́jọ lórí àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́. Àyè wà láti kàn sí ara ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp tó bá ní ìròyìn tó fẹ́ fi tó wa létí. Lójópo 091-6893-2000. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ni orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa. Ọlọ́run yóò bùkún yín. Àmín.

0: kan kawo wa ye da kiri kiri ti won kan yi West Radio 89.3 FM kan ga agbon magbe.
1: Oh, bless you, Lord.
2: Wo, emi ni Oluwa Olorun gbogbo ara. Ohun kan wa ti o soro fun mi bi eto akoko ibapade anologo ori afefe yi lati le se iranse Christ World Overcomer Ministry. Iranse Olorun Emmanuel ti wa ni kale lati fi onje mi bo wa ki Oluwa ko buku fun yin.
3: Ẹni tó ní ìgbà tí àsìkò yìí, a gbé ọga lónìí àfọpọ́ àti ìfun nítorí dídára rẹ nínú ayé wa. A yàn ọ́ lógo nítorí pé ìjẹ́kojú ó ti wá dáwadá ìrìn àjò ayé wa. Látọjọ́ àkọ́kọ́ nínú ọdún yìí títí tó fi di oṣù kẹsàn-án tá a wọnú rẹ̀ yìí, ọ̀tá ń gbógun, wọ́n ń sapá, wọ́n ń halẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ohun gbogbo tán rò sí wa, wọ́n fẹ́ kó ṣẹ mọ́ wa lára. Léyìn tẹ́yìn Ọlọ́run ò gbà fún wọn láti rí ìfẹ́ wọn múṣẹ lórí ayé wa. Fún ìdí èyí, mo fẹ́ kó darapọ̀ mọ́ mi ní wákàtí yìí láti jájọ gbẹ́ni tó láyé àti ọ̀run iga nígbà tá a bá ń kí Alleluia méje ògo Fẹ́lẹ́dùmarè méje 1-2-GO Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia. Ojú bẹ́ẹ̀ lọ bàbá, ẹni tó mú orí oṣù yìí mo ní kò yìn sàn, kò gbowó kò gbobì lọ́wọ́ rẹ láti ṣe ju bó ṣe ń ṣe látẹ̀yìnwá lọ. Ògo Fẹ́lẹ́dùmarè méje 1-2-GO Ògo Fẹ́lẹ́dùmarè Ògo Fẹ́lẹ́dùmarè Ògo Fẹ́lẹ́dùmarè Ògo Fẹ́lẹ́dùmarè Ògo Fẹ́lẹ́dùmarè Ògo Fẹ́lẹ́dùmarè Ògo Fẹ́lẹ́dùmarè máa yìn sàn tí ayọ̀ rẹ hàn níwájú rẹ̀, máa sọ pé olúwo ṣe lórí ayé mi. Mo yàn ó, mo gbé ọga fún ọ̀pọ̀ oore èyí tẹ́ ń ṣe fún mi. Àwọn oore tí ènìyàn lè ṣe àti èyí tẹ́ ènìyàn lè ṣe pẹ̀lú, ẹ ò dáwọ́ rẹ̀ dúró nínú ayé mi. Ẹ ń yà mí lẹ́nu nígbà gbogbo, ẹ ń jọ mí lójú lọ́jọ́ gbogbo. Ògo máa ní fún orúkọ yín ní òkè ọ̀run. Alleluia. Tẹ́rí ọkàn rẹ bá kó béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wípé Olúwa pa ẹ̀ṣẹ̀ mi rẹ̀ ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀, ṣé ọ̀tá mi lè gbé wá síwájú rẹ láti fi pọ́n mi lójú wípé òun ló ṣe yìí, orí òun ló lọ ṣèyẹn náà. O gbọ́, òun náà ló ti ṣèyẹn tó lè má jẹ́ kí n yẹ fún ohunkóhun níwájú rẹ lóṣù yìí. Sọ wípé Olúwa mo bẹ̀ ọ́, dáríjì mi pa ẹ̀ṣẹ̀ mi rẹ̀. Ṣé o rọ́rọ̀ sọ sà, mo darapọ̀ mọ́ wá síwájú àgbélébú fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Lábárò ohun tá a ti kọ sílẹ̀ fáyé rẹ láti má baà jẹ́ kó rójú Olúwa fún rere lóṣù yìí. Nítorí ikú rẹ̀, abojúwọ̀ lónìí apa ẹ̀ṣẹ̀ náà rẹ. Orí bẹ́ẹ̀ Jésù Olúwa wa àmì. Níbi tó bá wà sàn, mo fẹ́ kó darapọ̀ mọ́ mi kájọ gbàdúrà yìí pẹ̀lú ìtara ní wákàtí. Sọ wípé Olúwa nínú oṣù yìí jẹ́ kí wọ́n mú ròyìn ayọ̀ tọ̀ mí wá láti ibùdó àwọn ọ̀tá mi. Ìròyìn ayọ̀ kó wọ́n ti túká, ìròyìn ayọ̀ kógun àtẹ̀yìn ti jà wọ́n. Nínú oṣù yìí Olúwa já wọn mú wá fún mi. Nínú oṣù yìí láti ibùdó àwọn ọ̀tá mi. Jẹ́ ríròyìn ayọ̀ gbà níbẹ̀. Ìròyìn ayọ̀ pẹ́ṣẹ́ burúkú tán ṣe nípa mi ti yí lé wọn lórí. Olúwa lóṣù yìí mo fẹ́ gbà já wọn mú wá fún mi. Ẹni fẹ́ mú wá mi ò fẹ́ mọ̀. Olúwa já wọn mú wá, mo fẹ́ gbà jẹ́ kí wọn mú wá fún mi. Jẹ́ ń gbà ròyìn ayọ̀ nípa àwọn ọ̀tá mi. Jẹ́ kí gbà, mi ò mọ bó ṣe ń gbàdúrà yẹn. O jẹ́ gbà dáadáa. Bóyá lo mọ̀ fáwọn ọ̀tá rẹ gan retí wípé kẹ́nìkan mú ròyìn ayọ̀ ibi tó ṣẹlẹ̀ sí ọ wá fáwọn. Bẹ́ẹ̀ni tí ibi bá ṣẹlẹ̀ sí wọ, ìròyìn ayọ̀ ló jẹ́ fún wọn. Ìròyìn ayọ̀ ló jẹ́ fún wọn sà. Nítorí inú wọn máa dùn ní pẹ́ṣẹ́ burúkú táwọn ṣe nípa rẹ dáhùn lára rẹ. So tí wọn náà ò bá lè tẹ̀tí tó lè gbàdúrà, tó lè sọ létí Olúwa, ó ti di dandan ká gbé ọ̀ níjà, ká mú ròyìn ayọ̀ ibi tó ṣẹlẹ̀ sáwọn ọ̀tá rẹ wá fún ọ. O lè má dùn mọ́ nínú, torí ó lè jẹ́ pé ni tó o expect ló máa ṣẹlẹ̀ sí. Bọ̀ tó o bá lè gbàdúrà yẹn, ó ti di dandan ká mú wá fún ọ pé o borí ọ̀tá rẹ. Dávidi ò fẹ́ kí Saulu ó kú sà. Ṣùgbọ́n nígbà táwọn ọ̀run mọ̀ pé láì kú Saulu, Dávidi ò lè débi tó ń lọ. Amúkógun ẹ̀yìn ó já, Saulu sì bà kú òjijì lọ. Ṣé wàá lè gbàdúrà wípé Olúwa nínú oṣù tí mo wà yìí jẹ́ ń gbà ròyìn ayọ̀ lórí àwọn ọ̀tá mi. Ìròyìn ayọ̀ wípé wọ́n ti panu lójijì. Ìròyìn ayọ̀ wípé ẹ̀gbọ́ra ẹni yé ti bẹ́lẹ̀ láàrin wọn. Olúwa nínú oṣù yìí jẹ́ kán mu wá fún mi. Mi mọ̀ bóyá gbàdúrà yẹn pé Jésù sà wípé Olúwa níbo làwọn ọ̀tá mi bá sí lóṣù yìí láti fi ogun jà mí. Tí òun rọ̀rọ̀ sọ bẹ̀rẹ̀ láti òní lọ. Olúwa wá wọn rí níbẹ̀ kó o tún wọn ká torí mi. Sọ̀rọ̀ wípé ẹ tún wọn ká, ẹ ṣàwárí wọn, ẹ tún wọn ká nítorí mi, ẹ tún wọn ká níbi tí wọ́n bá sí, níbi tí wọ́n dúró sí nítorí mi láti fogun jà mí. Nínú oṣù yìí Olúwa ṣàwárí wọn, tún wọn ká. pẹ̀lú ìbínú rẹ tún ọká sọ̀rọ̀ wípé olúwa tún ọká nítorí mi sọ wípé olúwa nínú oṣù yìí gbogbo tí ọ̀tá lè kójọ láti fi rọra rẹ̀ lágbára nítorí mi láti wákàtí yìí ẹ sọ di ìtura fún mi dáadáa sà gbogbo tí ọ̀tá mi kójọ sọ̀rọ̀ láti fi rọra rẹ̀ lágbára nítorí mi bóyá ogun ni bóyá tíra ni bóyá àwọn tó ń lo bíbélì lódì ni bóyá omi ni bóyá owó ni tó wọn kójọ fún ìrora wọn lágbára nítorí mi má ṣàì sọ̀rọ̀ wípé láti wákàtí yìí lọ olúwa sọ di ìtura fún mi ẹ sọ di ìtura sọ̀rọ̀ wípé ẹ sọ di ìtura fún mi sọ̀rọ̀ rọ̀ sọ pé ẹ sọ di ìtura fún mi sọ̀rọ̀ dáadáa pé ẹ sọ di ìtura fún mi ohunkóhun tí wọ́n lè kójọ láti fi rora wọn lágbára nítorí mi lónìí bí àwọn nǹkan náà tilẹ̀ wò kó pọ̀ tó ẹ sọ di ìtura fún mi sórí ọ̀rọ̀ sọ nítorí olúwo yìí ṣèké òdodo ni ọ̀rọ̀ rẹ̀ ohunkóhun ni mo pé tí ọ̀tá lè kójọ nítorí rẹ fún ìrólágbára ara rẹ̀ láti fogun jà ọ́ bó tilẹ̀ wù kí nǹkan wò ń lágbára tó lórúkọ olúwa asọ́dí ìtura fún ọ in the mighty name of Jesus Christ lóṣù yìí ohunkóhun ni mo pé tí wọ́n lè kójọ nínú ayé rẹ nípa àṣẹ àti agbára elédùmarè ayípadà asọ́dí ìtura fún ọ in the mighty name of Jesus Christ Jésù olúwa wa àmì. Mo ní kí n sáré fàsìkò yìí pè ọ́ sínú ìpàdé àdúrà alágbára tó ń bọ̀ ní ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án that is 9/9 tí a pe àkọlé rẹ̀ ní ọlọ́run rántí mi fún rere. Lẹ́yìn tí ó bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án àárọ̀ di aago mẹ́sàn-án alẹ́ ìdí tólúwa fi ní ká gbé program yìí kalẹ̀ nírú àsìkò yìí ni wípé àwọn kan wà tí ọ̀tá wọn ti ní kò sí ohun rere fún wọn lọ́dún yìí. Ọlọ́run ní kí n sọ fún ọ pé tó o bá lè wọ òun nínú program náà òun ó bà mọ̀ ọ̀tá jẹ́ lórí rẹ òun ó sì gbé ohun rere tó ń lépa lé ọ lọ́wọ́. Tó o bá lóore ọ̀fẹ́ láti wá képe ó máa rántí ẹ̀sà á dẹ̀ kà wọ́n náà kúkọ lára àwọn tí ó kórè òpin ọdún láti ibikíbi tó bá ti wá ń bọ̀ gbìyànjú láti pè sí nọ́mbà tí màá fi sílẹ̀ yìí o dẹ̀ lé mẹ́sẹ̀jì mi ní WhatsApp bákan náà 070-366-73-107 lẹ́ẹ̀kan sí 070-366-73-107 jájọ gbé ọlọ́run fún àánú 9/9 tọdún tó lọ àkàmọ́yẹsẹ́ agbára lọ́lọ́run ṣe ń bẹ̀sà tí ẹ náà ń dúró dì ọ ní 9/9 yìí darapọ̀ mọ́ mi jájọ képe ọlọ́run gbogbo ọmọ ọlọ́run tó ń lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi níbikíbi mo ń kí wa pa àkó oṣù tuntun ṣùgbọ́n sáré gbọ́ ọ̀rọ̀ yìí bó ṣe ń lọ nínú oṣù yìí gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé oṣù yìí jẹ́ oṣù ìkórè fún ẹ̀dá gbogbo àsìkò táwọn ènìyàn máa ń kórè làálàá wọn gbogbo ntọ́pọ̀ ti ṣe láti January, February àti àwọn oṣù tó kù inú oṣù tá a wà yìí ni ìkórè bẹ̀rẹ̀ fún àwọn tó ń ṣaápọn fún ayé wọn ṣùgbọ́n gbọ́sà bó ṣe jẹ́ pé oṣù yìí jẹ́ oṣù ìkórè tí gbogbo ènìyàn dẹ̀ ń fojú sọ́nà fún èrè orere bóyá nínú ẹbí lápapọ̀ jẹ́ mọ̀ pé bí èròǹgbà yìí ṣe wà lọ́kàn àwọn ènìyàn báwọn ń retí ohun rere ni àwọn ọ̀tá wọn náà ń retí ìkórè nínú ìjọba wọn wọ́n sáré láti kórè ohun rere àwọn sáré láti kó wọn lérè ẹnìkan gbọ́ mi báyìí ó wò wípé ṣe yẹn lè ṣẹlẹ̀ ṣá bóyá ló mọ̀ pé bí wọ́n ṣe ń fojú sùn pé owó ńlá kan máa jáde nípa business tó ṣe àwọn ọ̀tá lè bàbá tàbí ti ìyá tibi tó ti fẹ́ ọkọ tibi tó ti fàyà tàdúgbò tó ń gbé tọmọ wọlé àti ìjáde rẹ àwọn náà ń fojú sùn wípé ológun ọmọ kan ń bẹ ń bì yìí ẹja fi ṣáfẹ́sì ọdún yìí ṣé wà lè ṣe àmì talẹ́ tó tojú bọ inú ilé rẹ tó tojú bẹ bí rẹ tó lóun rógbo níbẹ̀ láti mú fi ṣarare di fáyé ara rẹ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà tó o bá rí àmì ṣe ká tó wọjọ́ kẹsàn nínú oṣù kẹsàn yìí ilẹ̀ máa lanu gbé mi in the mighty name of Jesus Christ onílò àdúrà sà bàbá màmá tó ń gbọ́ mi ní wákàtí yìí onílò láti súnmọ́ ọlọ́run o gbótitọ́ ọ̀rọ̀ yìí ní gbogbo ọ̀nà rí ipò wọ́lọ́run rí lásìkò òpin ọdún tá a wà yìí káyè má bàa gba ọ̀tá rẹ nínú ayé rẹ láti fi ọ́ ṣèrè òpin ọdún má fàyè gba àwọn ìlépa ohun rere tó ń lé láti má jẹ́ kó o súnmọ́ ọlọ́run níwọ̀nba àgbà tó kù tọ́bìn máa fi parí ní lọ́kàn pé bó o ṣe ń lépa ohun rere tó ń gbìyànjú láti fẹ́ kó ohun rere jọ tún máa wá ọlọ́run máa képe ní gbogbo ìgbà sì fi ṣe ìgbẹ́kẹ̀lé rẹ ju ohunkóhun lọ nítorí ohun nìkan ló yẹ láti sinmi lé ṣùgbọ́n bí olúwa ti ń bẹ tó o bá lè ṣàwárí ọlọ́run níwọ̀nba àgbà tó kù tọ́bìn fẹ́ fi parí gbogbo iṣẹ́ tí ọ̀tá rẹ lè ṣe gbogbo ọwọ́ ibi tí wọ́n lè nà níbikíbi tó wù tí wọ́n lè bá sí tó fi ṣe ọmọ tó fi ha ọmọ tó ò lè jáde tó ò lè wọlé tí ò jẹ́ o lè ṣe tó ń wọ̀ ọ́ táwọn ọgá ti ń sọ wípé kò sọ́nà tó gbégbà láti bọ́ lọ́wọ́ àwọn tó bá rí àmì ṣe lónìí ẹni tó gbẹ́kẹ̀lé yẹn nípa agbára rẹ̀ yóò jà fún ọ yóò sì gbà ọ́ in the mighty name of Jesus Christ. Sáré gbọ́ ìtàn kékeré nínú bíbélì ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ sáwọn ará samaria ní ìgbà tí wọ́n wo pé kò sí ìyọnu láyìíká wọn rí pàlàfíà yá wọn ká nítorí ìgbàgbọ́ wọn ni pé nigba ta won ti lepa eyan laida ko se en to le lepa awon laida nigba ti won oroji lojiji ogun dide si won ogun ise won mo leye to mu ki eyan o be sile ninu ilu won se wa se ami ati ha mo ko sona abayo fun won leti oluwa ni mo so iran lowo iyanu ti won ga ti ma gira re lere pe bawo lo se sele ninu osu yi agbedide fun won sami mo le agbedide fun won in the mighty name of Jesus Christ olorun ran won lowo o ma won ta won to se won mo saniwaju won o si mo gbogbo bo sipo pada sugbon ba o ohun to sele yo sarede sele lai se ku won kepe olorun leyin igba to kepe olorun ama won ara samaria kore ogun lai jagun enikan ni so se se sa sibibeli ran sa won ba keji ori keje bere si ni ka lati ese kefa de ikewa wa rona tolorun gbe idasi awon ara samaria gba to fi mu won kore ogun ti won ko ja mi o mo boya nikan gbo mi lowo lowo a ti wa ninu osu ikore mo ran jade lo losu yi awon orere to ro ko le te o lowo si awon kan ti sise re sile e daba so ya da halia kaba loruko oluwa ni mo so angeli oluwa o lo sibe o ko won le olowo gba ori e musa bere si ni so tele yi pelu mi ma soro pelu igboya wi pe awon orere ti o ta mi o je ki rigba ti won o je ko wole to mi lona kona losu yi agbare ledumare si awari re ko won le mi lowo ti o soro so wipe eko wole mi lowo eko wole mi lowo so tele sa ni gbigba ori e musibe so wipe eyin ogun to se mi mo lati ojo pipe seyin loni yi losu yi atuyika niwaju mi soro wipe atuyika atuyika atuyika in the mighty name of Jesus Christ mo ba ko so tele dada nkan kan ma sele sa gba ori e musibe so wipe oluwa losu yi gangan mu iro idaro da ko ibi báwọn ọ̀tá mi gbogbo tí wọ́n ṣètò lòdì sí mi sí àyànmọ́ mi lónìí nípasẹ̀ agbára rẹ jẹ́ kó máa bàjẹ́ sọ̀rọ̀ gbé ẹ má bàjẹ́ ẹ má bàjẹ́ láyé mi olúwa jẹ́ kó máa bàjẹ́ ránṣẹ́ jáde látẹnu rẹ̀ sọ wípé olúwa ó sọ̀rọ̀ dáadáa kẹ́tò wípé olúwa bẹ̀rẹ̀ láti wákàtí yìí lọ jẹ́ kí ayé mi gbà yí padà kúrò nínú òṣì nínú ìráhùn nínú àìní sọmi dẹni ìbùkún sọmi dẹni ìbùkún sọmi di ẹni ìbùkún jẹ́ ń dẹni ìbùkún olúwa jẹ́ kí ayé mi gbà yí padà kúrò nínú òṣì jẹ́ ó gbà yí padà kúrò nínú ìyà sọmi di ẹni ìbùkún ṣó sọ̀rọ̀ àṣẹ ni mo pa sí ayé rẹ nítorí ìran aláṣẹ kan yìí dábàá àṣẹ tó máa ń fa oore ra èrò tẹ́lẹ̀ wá fún àwọn aláìnírètí tó bá rí àmì ṣe nísinsìnyí ó bà lé ọ gba àṣẹ yẹn kó bà lé ọ mo ní kó gbà kó bà lé ọ gbà kó bà lé ọ in the mighty name of Jesus Christ láti ìsinsìnyí lọ ayé rẹ kó gba èyí padà sí rere kó kúrò nínú òṣì kó yí padà sí rere kó kúrò nínú ìyà kó yí padà sí rere kó dẹ ní ìbùkún kí ìyà ó dópin kí ìdààmú ó dópin káìrì náà dópin kí ìbùkún ó wọlé tọ ọ ohunkóhun táwọn ọ̀tá rẹ lè ṣe lòdì sí ọ tán lè ṣe lòdì sí àyànmọ́ rẹ mo sọ tẹ́lẹ̀ nípa agbára elédùmarè láti ìsinsìnyí lọ kó máa bàjẹ́ kó bàjẹ́ kó bàjẹ́ dànù in the mighty name of Jesus Christ lọ́nà ògo orí forúkọ rẹ nìkan alleluia àmì ẹjẹ́ kó sán bí ara jésù olúwa wa àmì gbàgbọ́ wípé ohun gbogbo tá a ti bèrè nínú àdúrà àánú lè ṣe títí ìgbà mi ta tún pàdé olúwa yóò bùkún fún ọ.
2: Ètò àkókò ìbápàdánù ni ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí láti iléeṣẹ́ ìránṣẹ́ Christ World Overcomer Ministry ìránṣẹ́ Ọlọ́run Emmanuel ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fi oúnjẹ mi bọ́ wa. Àánú Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀. Tí ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ tàbí ẹ fẹ́ àdúrà àti ìgbaninímọ̀ràn counsel ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07 tàbí 08159484185 08159484185 kí olúwa

0: A jẹ́ pé bí ojúmọ bá ti mọ́, wọ́n pé ọ̀yá là pérégede. Ọ̀yọ́ rere owó ọmọ àlàáfíà tó ń ta Èkó ti ṣe bálẹ̀ tọrọ. Òun náà ni Kótúlà kò wá lówùúrọ̀ tòní. Òní ọjọ́rú ti ṣọjọ́ kejì nínú oṣù kẹsàn-án ọdún 2026. Akíwà wípé a kú ojúmọ́. A kú ojúmọ mọ́ lorúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí, lorúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, lorúkọ àwọn ojú ọ̀rọ̀ fún sáà tàwàyé Henry. Òun náà ní sì ń bẹ ní ìgbọ̀nà ìṣàkóso tí ó mọ̀ rí sí bí ẹ ti máa láǹfààní àti máa gbọ́ wa ketekete lówùúrọ̀ tòní. Ọmọkùnrin tó ṣe dáadáa tí orí rẹ̀ sì taná sílẹ̀, òun Henry. Àjọ láǹfààní àti ìdánimọ̀ ní ṣiṣẹ́ ọpọlọ fún ti àárọ̀ tòní lórí ìtòyìn ètò wa àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ. Níkànnì yín, ìkànnì kọ̀ǹga agbọ́mọ̀gbẹ eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lẹ̀ Estate, nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá, olóyèdè ọmọ bàbá olómiyè. Olórúkọ tèmi jẹ́ Emi ni ọmọ bàbá olómiyè. Mú kí n pe ẹ̀kú ojúmọ̀ ẹ̀ káàárọ̀. Ọdẹ ọdún bí ara ò lè bí ṣàlàáfíà lẹwà bí àwa náà ti ṣe wà lówùúrọ̀ tòní. Bí mo ṣe ń kí yín náà ni olùkọ́ mi láàárọ̀ yìí ni òun náà mọ láǹfààní àti mọ kí ẹ̀yàn ọmọ Nàìjíríà ò pe ẹ̀kú ojúmọ́. Bá ń káwọn ara lé.
1: So ǹjẹ́ ká máa fìyẹn kí gbogbo wa káàárọ̀ ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì Wells Radio 89.3 FM fẹ́ dé o. Ṣàlàáfíà làbá yín. Ẹ dákun torí Ọlọ́run, gbogbo òtútù ń bẹ́ ń tà. Ẹ já dì fáwọn ọmọ wa, àwa gan náà ẹ já wà nǹkan wọ̀ dáadáa o. Kọ́mọ́dé pé àmọ̀rógun òtútù àyà. Ẹ̀yìn ó kọ́ tèmi ò yípadà bí mo ti mọ́ po orúkọ mi. Tèmi tọ́pẹ́ Akínkò lé ẹ̀ ní sọ pé ẹ̀kọ́ ojúmọ́ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ ìkànnì kànga agbọ́mọ̀gbẹ. Ẹ tún bá wa ká lọ lónìí nígbà tí a ó máa fún yín ní àwọn ìròyìn tó ṣe ń jáde ní yàjóyàjó láti ọ̀dọ̀ Bàbá Vendor. Ẹ kú kalẹ̀.
0: Ọmọ Nàìjíríà, gẹ́gẹ́ bí àtúnṣe láǹfààní àti jẹ́ kí ẹ mọ bẹ́ẹ̀ ṣe bá ti máa ń ṣe. Digging down ni wọ́n láǹfààní àti délédè dókítà ọmọọba Thompson Olúmìdé Adémilóyè láàárọ̀ tòní. Fún ìdí kan àti òmíì, dókítà ò láǹfààní láti darapọ̀ mọ́ wa, ṣùgbọ́n ní ọjọ́ mẹ́jọ láṣẹ Elédùmarè wọ́n láǹfààní àti wà nulẹ̀. Fún ìdí èyí, Diakoni Dan Ogunṣọlá wọ́n ti wà nù kọlù pẹ̀lú mi láàárọ̀ yìí. Ẹ jẹ́ kí Dan Dikin ẹ kò jùmọ̀ ẹ káàárọ̀ Dikin Dan. Ẹ̀yin rò tútù mo rí lára yín pé rò tútù.
2: Òtútù Nàìjíríà ni.
0: Òtútù Nàìjíríà ni.
2: Mo ṣe òtútù òjò.
0: Òtútù Nàìjíríà.
2: Òtútù Nàìjíríà ni. Tó Akíwà kọjúmọ̀. Àdé Akíwà kú bẹ̀rẹ̀ oṣù tútù. Ọjọ́ kejì náà ní oṣù kẹsàn-án.
0: Bẹ́ẹ̀ni ó sì ní o, àyànrán tí àárọ̀ bá ṣe ní.
2: So gbogbo ire nìkan ló máa bà léwa o.
0: Àmì àṣẹ ìdúmọ̀.
2: Ire nìkan ló máa bà sọ́ọ̀dẹ̀ wa o.
0: Àṣẹ
2: àṣẹ ibi kankan ní bá sọ́ọ̀dẹ̀ wa lára
0: náà. Àmì àṣẹ àmì
2: àṣẹ. Akọ̀jọ́ gbogbo Nàìjíríà.
0: Tọ́ ẹ̀sìn púpọ̀ náà láti sọ pé bá a ṣe wọnú oṣù bàbàbà yìí ire nìkan yóò máa bà sọ́ọ̀dẹ̀ kò wà wá. Ẹ ní rí bí ẹ sì ní rò ń gbé sọnù bí ó ṣe bí ọmọ aláṣẹ ìdúmọ̀rẹ̀. Ọ̀rọ̀ ti jáde. Àṣẹ tẹ̀lé ẹ̀rí ló kù kọ́ gbé private jet kọ́lé láǹfààní àti farahàn láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pèjẹ́ jáwọ́ náà àwọn kókókókókó eléyìí tó suyọ nínú àwọn ìròyìn wa fún ti àárọ̀ tòní. Màá sì bẹ̀rẹ̀ látọwọ́ Tèmítọ́pẹ́. Ọ̀dọ́ rẹ̀ ní ti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí.
1: Tọ́ òṣèrùnṣèrùn dàmọ́lá lọ́dọ̀ tèmi láàárọ̀ yìí àwọn ìwé ìròyìn méjì ni ìsàrí gbé yẹ̀wò pàápàá. Ẹ̀jẹ̀ ń bẹ̀rẹ̀ láti ìwé ìròyìn Punch níbi tí ìròyìn kan tó wọ́n kọ́ gbàgàdàgbàgàdà. Kí ló sì wí? Ó ní nítorí ìpolongo ọdún 2027 ìyẹn ọdún tí ń bọ̀ àwọn ọlọ́pàá àti ìgbìmọ̀ àlàáfíà wọ́n ti ń gbìyànjú láti fìdí ìfọkànbalẹ̀ fún àwọn ọmọ ènìyàn lórí ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà. Wọ́n ti ṣe kí ni? Wọ́n ti ń gbìmọ̀, wọ́n dẹ̀ ti jáde pé àjọ fọ̀rọ̀ jomi toro oro bi ara o se de awon mo Nigeria ti okan won yo si bale nitori eto odibo ti nbo ni odun ti nbo o kin ti wa gba be kin sare
0: yen wa ninu iwe iroyin
1: the punch be ni be
0: loko iwe iroyin o da pe guardian na won na se be ko iroyin on sugbon jo iwe keji gan iwe iroyin the punch on leti ri akoto iroyin yen laaro toni. Yes,
1: Mungo. O se on di. Eh kin ti wa ri sori ninu punch un na. Mo ri iroyin kan ti mo si mo pe yo dumo awon omo Nigeria lati gbo bi tin lo. E sa ti mo pe ifanfa ni Atiku ati Are wa Tinubu na nfa oro oro aje wa iyen subsidy ti won yo ti won yo ba won ti se si iroyin kan na jade lori ewo loni ki lo wi o ni Tinubu ti soro o si ti gbe o ti gbeja awon atunse oro aje to se ninu ijoba re lorede wa Nigeria o si ti soro be ni Atiku si so pe iwo inte se yi ko o ni kohun kohun nu yo Atiku si se kini o se ariwisi won gbogbo ituche atunse ti are wa Tinubu lawon se lori oro aje wa lorede wa Nigeria Atiku ni rara ewo o ku die ka to oju iwe punch na letiri me ba si fe gba balance re e ri ni oju iwe iketa di logbon ti punch e le lo ka siwaju e je tun te siwaju laaro toni loju punch na latuwa eleye ja lo seto eko nibi ti awon ajo ti mo seto idanwo fun awon omo to fe bole eko giga ta mo si wa eki won so o
0: won ni iwe idanwo asejade ile eko girama
1: girama o seun di won ni owo amudaju esi asejade eko ile ti girama o ti gbe soke die si o ti di egberun merin pere
0: egberun merin naira
1: naira only o won lo ti di eredi to fi di be eyo be ba fe gba balance re amo tu laipe e re ka punch oju iwe ikeji din ni opo ibe lo wa eje to sare mi royin na loju punch na ni eyo nitori pe betiro akumo pe gbogbo omo Nigeria lo nife si lati ma gbo royin to ba ti jomo ti betiro ajo ti mo nja fun awon osise lorilede wa Nigeria ti amo si NLC kina wi gan won mo ti soro lori agbeseko owo epo ti o sele lo lenu lo yi NLC won ko owo epo tutun won nuhun awo fe awa o gba won si bere fun epo pupo si ni gbogbo ebu ifopo wa lorilede wa Nigeria je dan duro be kin to lo si Vanguard
0: oda lati nu iwe iroyin punch yen je ki mi na sare mu bi melo kan kin sa fihan re laaro to ni bi mo se wo iwe iroyin the punch laaro yi nuwaju mi won pe molebi eleni merin kan re ti won ti gbe meme nibi isele ile kan to dawo ni ipinle Kwara ki Olorun ba ko ba ju ti awon molebi ko si ma je kari we mo nile ye ati lokere bakan na legbere ni mo tin ri awon iroyin to ni se pelu awon onile ise eleyi ti pe won ni obi ti bi ti owo won ni pe won si fi seto idokowo ise iyen pe a pese nkan a pese nkan lorile ede yi won ni bi 6.8 trillion naira won ni pe won pada na laarin pe ati imogan boya ti era won ti o ra kini ngba ba se tan aba ni ra won ti o ra Olorun aja sowo shorti oni iroyin e bade laaro toni lati nu iwe iroyin de punch elem fele na kun won pe oloye kan nu egbe osele APC ni ipinle Kano oni a pe o ma don ji gbe bayi ti o se pa eyan meji oluwa Olorun majemu mama woran mo woran lori oro eto abo wa Nigeria bawa ni ka si jigiri ni abi kini ka ti pe oni iroyin e bade o ojo iwe karun iwe iroyin ti the punch oni iroyin e wa lati ni iwe iroyin Nigerian Tribune jale wo lo wa nbe
1: un ke nsare dodo Vanguard kin so pe ele nbe un si won kin sare mu royin meji yi so rele yi to ti mo ti e kokko ri gbagada gbagada na ko o ki lo wi won ni apa ariwa orilede wa Nigeria o jereju awon na jereju lo ninu awon atunse mi enje ntun mu apa ori ariwa orilede Nigeria lo jere jujulo
0: awon na jafani ju
1: jafani ju ninu atunse ijoba mi ta lo soro gan emi mo ko mo so o enu mi ago arewa tinubu o lo soro na jade kin tu sare mu iroyin eleyi na ni vanguard na tun ni kin na so apa ariwa na si mi o yin ti kuro nbe won ni orisirisi oro ati lo ti jade lori ihale ti commissioner kan ni ipinle Borno to se kini ihale ohun oni pe be ba ti se egbe wa ewo egba nbe o fomo ti o ba gboran egbe tawa na so won ni be ba ti se egbe APC egba ore ta fi mo na yan in be fun yin ibi to ti ba awon odo soro lo ti so ni ipile Borno lana
0: yen ni pe be so egbe wa be egbe wa igboro ni ewu e ma ori ore n te ba segbe egba nbe won vlog yin non APC supporters ni won fe vlog eyin te ba di support APC na ipinle Borno
1: ore
0: n be ko mo alaigboro soke ojo kejo digin na se nbo ìwé ìròyìn Vanguard oníròyìn yẹn ti jáde láàárọ̀ tòní ìròyìn pé àwọn apá òkè ọya jàǹfààní jù nínú ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu náà ń bẹ ní ojú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard yìí láàárọ̀ tòní. Donald Duke ti ṣàlàyé kí n tẹ̀lé ọwọ́ ní ìwé ìròyìn Vanguard èrèdí tí mo fẹ́ di ààrẹ orílẹ̀-èdè yìí Donald Duke ló ṣàlàyé o sójú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ tòní. Yẹn dúró bẹ́ẹ̀ ẹ lọ rí mú kẹ gbà bó ṣe ń lọ gangan láàárọ̀ yìí lẹ́yìn òkè rẹ̀ wọ́n ní ó tún ṣeé ṣe o kí petrol price kó tún gbẹnu sókè bí depot rate bó ti ṣe wọ bí 1290 naira per litre láti depot rate so nígbà tí ó bá fi á dé àwọn ilé epo tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé yín tó wà nítòsí Etimondomi sókè àwọn agbésùmọ̀mí bíi 152 rèé tí a pé wọn ni wọn ti gbẹ̀mí lẹ́nu wọn láàrin oṣù kan gómìnà zulum òun ló sọ̀rọ̀ sójú ìwé kẹfà nínú ìwé ìròyìn Vanguard eléyìí tó jáde láàárọ̀ tòní láti bẹ̀rẹ̀ jẹ́ sáré dénú ìwé ìròyìn Nigerian Tribune wọn ni iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí ọ̀rẹ́ kìnìwé lórí aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun kọmíṣọ́nà kan ní Borno alága ìjọba ìbílẹ̀ ní ìlú Abuja lórí àwọn ẹ̀sùn eléyìí tí a pé ó lè da omi àlàáfíà rú eléyìí tí a pé wọn ni wọn ń sọ jáde lẹ́nu tí ó yẹ ká máa bá irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́nu ojú ìwé kẹta oníròyìn yẹn wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ èdè ti àwọn pasanẹ́ ilẹ̀ Amẹ́ríkà bíi ìgbaniye tí wọ́n withdraw wọn kí ló dé kí ló ṣẹlẹ̀ DHQ iléeṣẹ́ elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà defense headquarters àwọn náà ṣàlàyé kí wá náà ló ṣẹlẹ̀ ẹ̀yọ̀ ẹ lọ sí inú ìwé ìròyìn Nigerian Tribune lójú ewé kẹrìnlá àti ìkejìdín ní ọgbọ̀n ó dúró bẹ́ẹ̀ ètò ìdìbò kò ṣètò ìdìbò sí ipò gómìnà wọ́n ní fàákàjá sì ń ṣe bí ẹni lọ́wọ́rọ́ ó sì ń wáyé nínú ẹgbẹ́ òṣèlú APC ADC SDP NDC bóyá jẹ́ pé kàmpéènì yóò bẹ̀rẹ̀ ní kọ̀pẹ́kọ̀pẹ́ ojú ewé ogún nìyẹn ìròyìn wà kí ló wá ń fàjà kí ló ń fa gbọ́nmi sí omi òtó ẹ lọ ní àwọn ìròyìn kẹ lọ gba balance ládùn ọbẹ̀ wọ́n pé ìpínlẹ̀ ogun wọ́n ní pé wọ́n ti kéde pé ẹ fura o everybody ẹ fura everybody wọ́n ní ẹ fura látàrí pé ó ṣeéṣe kí ìṣẹ̀lẹ̀ omíyalé kó kọlu àwọn agbègbè kan àti lè sọ ṣùgbọ́n kí everybody ó gbáradì make everybody ṣe kí ni o make dem gbáradì
1: ó
0: ní wọ́n sọ ní ìpínlẹ̀ ogun wọ́n ní wọ́n pé wọ́n fẹ́ káwọn resident àwọn olùgbé láwọn agbègbè tí ó ṣeéṣe kí omi kó ti ṣọṣẹ́ wọ́n ní kí wọ́n dira o kí wọ́n ṣe kí ni o kan relocate níbo ni wọ́n wá relocate lọ ẹja máa bá bọ̀ daily post ọ̀nà ọ̀kọ̀ròyìn wá síbi o wọ́n ní àwọn èèyàn ní bọ̀gú àwọn olùgbé ní bọ̀gú jọ̀gàbá ń bọ̀gú ṣé bọ̀gú yẹn rè wọ́n ní wọ́n sá àsálà fún ẹ̀mí ara wọn nílé tí kò wá wọn gbé
3: tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní question security strategies bí ìkọlù bó ṣe ń pọ̀ sí lọ́tún ló sì lágbègbè ọ̀hún jàgàbá ò ní gbà àwọn èèyàn jàgàbá láéláé we no go gree wọ́n ní lẹ́yìn ọdún méjì tí afárá ti wó lulẹ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ làásìgbò ọ̀rọ̀ ojú ọ̀nà kò sójú ọ̀nà ó tún bá àwọn ará taraba fínra daily post ló kọ̀ròyìn wá èyí náà lè lọ wò ó kí ọmọ bó ṣe ń lọ láàárọ̀ tò ní àwọn ọlọ́pàá àrẹ́sì àwọn afurasí kan lórí pé wọ́n ní wọ́n ń ṣe àwọn nǹkan kan ní ibi tí wọ́n ti lọ rí kó wọn ní yóòbẹ̀ kí ni ẹni ń ṣe wọn egbògi olóró máa fi gba owó lọ́wọ́ àwọn ẹni ẹlẹ́ni àti mímọ dọ́gbọ́n ṣe àfọwọ́rá kẹ́yìn máa fẹ́ wọ́ èèyàn wà ń bẹ̀ eléyìí tí wọn pé wọn ni wọn ṣe daily post ló kọ tó sọ di ìròyìn ẹ jẹ́ àṣẹnu dédé síbí kó má bàa ṣaláìtó fáwọn àtẹ̀yìn ẹ lè lọ gba balance yín lágbọn bẹ dígídà ṣe ti ṣetán fún mi èmi ti ṣetán fún yín if you are ready for me.
1: Mo ṣetán fún ìyẹn bí àṣà
3: àṣàmù
1: ni mo sọ bá.
3: Dígídà àròjọ mùsùlùkùn àṣì rárá dá dúró.
2: Tọ́lá mùsùlù máa já.
3: Tọ́lá mùsùlù máa já.
1: Abẹ́ẹ̀ fokùn só dáadáa.
3: Ẹja ti bí bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ìfàǹfà tó ń wáyé. Lórí ọ̀rọ̀ policy ò ṣe policy upon policy Atiku ti ń campaign ṣé kí n sọ pé ó ti ń kàbí àbí ó ti ń sọ nǹkan tó fẹ́ ṣe ara campaign náà nìyẹn pé igbá eléyìí àwo tọ̀hún kòkò bàbá sásùn bó ṣe wá ń fa ọ̀rọ̀ policies ò ṣe policies mọ́ra wọn lọ́wọ́ yìí ṣé kìí ṣe pé kì ń ṣáà kébì àní kébì náà ṣáà ti ẹ̀wà bí mo ó ṣe débẹ̀ ọ̀rọ̀ tí bá ní ká ka àti rí oríṣi ọ̀rọ̀ bíi méjì àbí mẹ́ta tí àtìkù ti sọ tó sì jẹ́ pé ohun tí ìjọba yìí gùn lé tí wọ́n lòun pé òun fẹ́ sọ pé the other way round lòun fẹ́ bá lọ lákọ̀ọ́kọ́ òun ni ọ̀rọ̀ subsidy remover ẹ̀kejì ó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ nail fund ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ tó jọ mọ́ kítúnìyàn náà sápàbí lórí nìṣẹ́ àwọn ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú ètò ìṣèjọba yìí tí wọ́n ń ṣe nínú policy ò ṣe policy gbogbo ẹ̀ ni àwọn ń ṣe bí ẹni sọ pé àwọn ò ní tọ ojú ọ̀nà yẹn kódà ó sọ̀rọ̀ lórí local government pé àwọn implement rẹ̀ ṣé kìí ṣe ọ̀rọ̀ ẹnu lásán ìkíndà.
2: Atiku Tinubu kò sí kankan nínú wọn tí ò ṣèjọba rí.
3: Èmi ò fẹ́ kẹ́ ẹ sọ pé kò sí kankan nínú wọn tí ò ṣèjọba rí.
2: Kò sí kankan nínú wọn tí ò ṣèjọba rí. Kò sẹ́ni tó bá fẹ́ kọ́ bì tó fi kọ́kọ́ kan ibi sọ́dọ̀ ara tiẹ̀.
3: Ẹ̀tọ́ bá fún kinní kan lọ́kọ́ yóò kọ ààrẹ yóò gbogbo sí.
2: Àti kinní kan àti ètò ìjẹ kinní kan tá fẹ́ kọ ebè torí ìròrí Nigerians nísìnyí bámbám ni mo yóò ló kan ní kálukú sẹ́ni tó kàn bóyá selfish interest ló pọ̀ nísìn.
3: Ẹ̀rù bẹ́ẹ̀.
2: Bẹ́ẹ̀ni lórí the policy ò ṣe policy ti wọ́n sọ the only policy méjì péré lèmi wá lẹ́nu ẹni bọ̀ tá pé lóòótọ́ lódodo ló fẹ́ mú ògo léde yìí jáde àkọ́kọ́ òun ni corruption.
1: Ìwà àjẹkújú jẹrá.
2: Ìwà àyẹ̀yẹ̀ àdàtàn. Tó lóun máa sọ tó bá ṣèlérí pé lóòótọ́ o òun máa fi òpin.
3: Tán lè fòpin sí.
2: Sí corruption bí ìbọn tẹ̀ fòpin sí pé òun máa wádìí láti 1999 dín sí ẹnikẹ́ni tó bá ti jí orílẹ̀-èdè yìí. Wọ́n máa fẹ́ yín ẹ̀ta gbá. Tó bá ṣèlérí ẹ pé lóòótọ́ o corruption yẹn o òun fẹ́ fòpin sí pátá ara àdẹ àwọn aráàlú yìí torí owó tó ń lọ sí ìdí corruption.
3: Owó lẹ̀ ń pè ní ìdí corruption.
2: Owó tó wọnú corruption owó tó wọnú jẹgúdújẹrá ẹ̀ ó ju owó tó wọnú economy lọ.
3: owó tó ń bọ́dì yìí sí apá àwọn kan tá a mọ̀.
2: Ara corruption náà ni insecurity, àwọn tó ń kidnap tó ń gbọ́ owó.
3: Wọ́n rí bọ́wà lucrative.
2: Tó dé wà lucrative ni. Ó gbé ọ̀kan gba 100 million. Ó gbé ọ̀kan mẹ́rin gba 400 million. So, tó lè fi withdraw 400 million. Tó lè fi jáde, tó lè ti lọ káàkiri lórílẹ̀-èdè kò sí ẹnikẹ́ni tó dẹ̀ mọ̀. Kò sí wọ́n yẹn fẹ́ track, kò fẹ́ bọ́ fẹ́ anything. Tára àwọn ọkọ̀ ló sọ̀rọ̀ nígbà NBA conference lónìí àtàwọn security, àlejò ní àwọn security operation gbogbo wọn. Wọ́n mọ̀ gbogbo wọn ló ń jẹ nídìí ẹran ṣe fẹ́ kó tán. Òun ló sọ bẹ́ẹ̀. Ó ṣe gàté kò ṣe gàté ni.
3: Ó fẹsẹ̀ méjèèjì tí
2: ó. Tó bá yẹ pé lóòótọ́ o, èmi àti Abaka ti kú o, mo fẹ́ fi òpin sí, mo fẹ́ mú ìyàtọ̀ bá ọmọ Nàìjíríà lórílẹ̀-èdè yìí. Kí ni ìpinnu tó ní nípa ọ̀rọ̀ corruption láti 1999 to date?
3: Kí ni nǹkan èkejì ẹ ti sọ àkọ́kọ́?
2: Èkejì, tó bá lè lóun máa gbé dọ́là exchange rate wá lẹ̀, wọ́n lè gbé wá sí bá bíi 500 naira. Ayé Nigerians á dáa.
3: Ṣé rò pé?
2: Àkọ́kọ́, epo tẹ̀ ń rà, tá a rà nísìnyí, epo yẹn á wálẹ̀.
3: Yóò wálẹ̀.
2: Epo máa wálẹ̀.
3: Pẹ̀lú Dangote àbí pẹ̀lú NNPC.
2: Àti Dangote o, àti NNPC o. Ẹyin ẹ ṣì. Nísìn, àtàtúndé ní $96 ni wọ́n ń ta bárẹ̀ crude oil.
3: Lọ́jà àgbáyé.
2: Lọ́jà àgbáyé. Tẹ bá multiply by 1.4. Kẹ wá multiply by 600 naira.
1: Ká ṣe ìṣirò rẹ̀.
2: Ẹ ṣe ìṣirò rẹ̀.
1: Ẹ̀dàmọ́lámọ́ máa tí ó ti ń ṣe báyìí.
2: So nísìnyí, à ń sọ pé kí kan reduce by 40%. 40% 1.4 èlò ló máa jẹ́ nísìn. So definitely nísìnyí tí wọ́n máa ṣe nísìnyí wọ́n máa tẹpin ní 500 naira ni because 1.4 1.3 èyí á tún create 500 naira torí bí 1.3 ló ń tẹpin sí. So tí wọ́n bá gbé dọ́là wá síbi 500 naira automatically epo tá a rà máa rí bí 400 naira ni. Àwọn kan tá à ń kó wọlé ó máa reduce price ẹ̀ máa reduce. Táyà mọ́tò tó ń rà ní bá bíi 70,000 naira àwọn wálẹ̀ mọ́tò ni o. Ọ̀tọ̀ ọ̀pọ̀pọ̀ nǹkan tó ń mú ayé nira fún àwọn èèyàn àwálẹ̀ fertilizer tó fi ń ṣe kíní gbogbo ẹ̀ àwálẹ̀ because we are most import oriented country. Ṣé pé àlá kà máa kó wọlé ni tí dọ́là bá lè wálẹ̀ sí 500 naira. Ara máa tú gbogbo èèyàn.
3: Ṣé rò pé tí dọ́là bá wálẹ̀ nǹkan ó wálẹ̀?
2: Tó bá
3: wọlé pẹ̀lú attitude àwọn ọmọ Nàìjíríà.
2: Tó bá ṣì wọlé ikú á ṣì wọlé. Torí competition máa wà. Gbogbo ọmọ Nàìjíríà lè sọ̀kọ̀ kọrí síbì kan náà. Ìkan nu wọn àbí méjì nu wọn á sọ pé rárá sẹ̀. Èmi á ṣe ètò dáa.
3: Ẹrù bẹ́ẹ̀.
2: Nígbà tí sólà dé nísìn, àtọ́kọ́ kó wọlé, wọ́n kọ́ fa orí wa lọ. Ìgbà táwọn lè bíbẹ̀ sí ni kó wọlé nísìn, ó di pé everybody ń dọ̀ẹ̀sìn ráyà àti ra sólà.
3: Kaluku ti ń find the means.
2: Nísìnyí, àwọn mọ́tò dìlà ń gbà yẹn láyé ìgbà àti dọ́là sí ìṣẹ́nu rí. Wọ́n ra mọ́tò ní bí 1.5, wọ́n tà fún ní 3.5. Nísìnyí pé anybody ló lè lọ sí auction kó lọ ra mọ́tò tiẹ̀ kó ṣìpẹ̀. Ó di pé wọn ò lè jèrè àjẹpáyé tán jẹ́ ń gbà wọn ò lè jẹ mọ́. Nísìnyí gbèrè òjò bíi 300,000 sọ́dọ̀ lórí mọ́tò nìkan. Gbogbo Nàìjíríà ò lè sùn kọkọ rí síbì kan náà.
3: Àwọn kan ó jì.
2: Àwọn kan gbọ́dọ̀ jì.
3: Àwọn kan jára wọn.
2: Ajá. Àwọn kan á ṣe ètò tọ́ àti ètò yẹ bí ọmọ ọba lómi yìí. So,
3: so gbogbo tí wọn jọ ń fà láàrin ara wọn tí Tinubu ń sọ̀rọ̀ gbé pọ́lísì tiẹ̀ láti kù ń dá ẹ̀bi ro pọ́lísì rẹ̀ kò ní sí gbogbo yàn.
2: Ara máa dẹ gbogbo wa. Ok nísìnyí ẹ ṣe 70,000 naira minimum wage divided by 1.4 àti 70,000 naira divided by 500 èwo ló máa rọ wọn lọ́rùn jù. Ara máa dẹ àwọn èèyàn.
3: Ara máa dẹ àwọn èèyàn.
2: Kò sí ni. Epo máa wálẹ̀.
3: So gbogbo tẹ̀ ń sọ báyìí ni wípé gbogbo tí Atiku ń sọ, èyàn ò tí ì ṣe bẹ́ẹ̀ rọ́rọ̀ nú ẹ̀ bíi pé to ba so teyin teyin kakale
2: a politician o fe wole ni ko le se ko te fe ni
3: nkan ta fe
2: nkan ta ba fe nkan ta fe gbo
3: o le pa fe igba ta ti ri pe igba tan ti yo ti bi
2: eh ko jo subsidy
3: le ara ti ni everybody la ti gbayen
1: si yato bae
3: so e ja so fa awon people e pe a ma yo
2: a ma da pada
3: oh sorry a ma da pada
2: a ma da pada le eh eh eh nkan ta fe gbo
3: o ni o
2: so o lo ma so campaign ni o fe wole
3: so to ba wole is another thing lati wa fulfill
2: se o se trust pe nkan to ba so wo le se e je ka wo accident e ka wo wa atayin boy pe se nkan to lohun ma se so se anything yan ba le fokan sin abi ki yan trust ti yan ba le entrust to ba so ha loni en ti o ni integrity to ba so a loni to ba dollar ah e ko jumo ah ko lo pe se ojumo ni looto abosan lolu
3: jumo se e wa fe pe are e fuda keji are tele oni
2: emi o so pon boya igba keji are mo ni eyan mi o dare ko igba keji to ba ti ni integrity seyin ko nse oni ni won ma so pe to onko to ba so o se mu lo si bank lo withdraw o so e je ka ko wo ati bo won leyin se igbese ti won gbe ona ti won to se oro won se mu dani pe lo ti to lododo won to ba la won ma se o won o se o so ko se pe boya e ma ka tele legover
3: ka ma tele legover
2: ati tinubu ati atiku o se kokan nu won ti allegedly ni ti o ni kokan nu so atiku aso tete won fe wole Tinubu da so tete won fe wole oro local government ngba to wa nbe so se local government
3: eh o so local government
2: ngba to wa nbe so se local government ni
3: no won ko se president ngba yen dikin da ma ja gbagbe package ni package is more or less like you know
2: nigba titi e o lo wa in charge nigba ti won fe privatize the entire national asset
3: e sugbon the local government won ko lo wa in charge e
2: ko se mo amoro yen wa ko se so sebi nsin gba ti won tu gbogbo to tu kale nisin pe rose o there must be local government autonomy nisin yi ngwa so ko lo to yes ni 2022 to campaign ko se campaign local government autonomy so se mo nisin pe there should be local government autonomy ni
3: eja ko nbe tori asiko awon manufacturers awon ile ise olupese nkan ni Nigeria o sa wo pe asa ni ti le se pa asa ma sise na ni Manufacturers Association of Nigeria o ya ki won kuse teteri iru awon adugbo kan wa pe ti en ba ko le se sibe number 1 owo ina seba wa dina lo dizu mejeji o le ran ya lorun
2: apapa dodo
3: teyin o fe lo afi to ba kan layo okan pe e wo la riri eke lo na wa ni egbe awon olupese nkan ni Nigeria Manufacturers Association of Nigeria won ti na abate be 6.8 trillion naira si eka eto ipese nkan Nigeria lati bi odun bi mewa within 10 years 6.8 trillion naira should my increase in capital ko ti e jomo in ti o pada un lafani ati gbogbo mi se nnawo un in ti pada wole elegbe pe olodum je ki yan se fun ise
1: ni so ni o
3: ele to je o pe fe kan awon omo Nigeria gan in ti won fe lo be made in China, made in India, made in UK, made in Canada. When if they be made in Aba, when if they made in Cross River, when if they made in Nigeria, in ye wa mbe, ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ àwọn èèyàn rò pé ẹka yìí ò gbọdọ̀ gbọdọ̀ try láti máa tẹ̀wọ́ wájú náà ni. Ṣùgbọ́n nevertheless àwọn nǹkan míì náà tuntun wá ń sopọ̀ mọ́ lára tí wọ́n tún site ní ọdún 2019-2020 issue COVID-19 wà lára nǹkan tó ṣe àkóbá fún àwọn èèyàn wọ̀nyí náà pé gbogbo nǹkan ní ìwọ̀ntúnwọ̀nsì dé bángbà náà lọ́pọ̀lọpọ̀ ìjáde ni o ìkórajọpọ̀ ni o ìlò nǹkan ni o ìṣègbà ni o ìgbà wòwò ṣùgbọ́n àwọn people is still wọn kó wọn ọlọ́wọ́n wọn tẹ́kẹ̀ sọ pé wọ́n lẹ́mìí àkúbẹ̀ pé ẹ̀mí tí èkúbọ̀rọ̀ pé actor ni mi actor sì
1: kú
3: nínú fíìmù àbí kí lẹ ni mo sọ.
2: Ok, ma gbọ́ sọ̀rọ̀ kan pẹ̀lú pé mo lọ sí ìyẹn.
3: Ok.
2: Àti pé 2022, ó lóun máa yọ subsidy. 2026 ní sìn, ó lóun máa dá subsidy padà.
3: Nígbà tó ṣe pé kò pé àwọn ọmọ Nàìjíríà ni, kí lè tún gbé wa lọ bẹ̀rẹ̀ sí.
2: Ok.
3: Ó yẹ gbá lọ.
2: A máa wà ok. Ṣadí lórí ti àwọn manufacturers. Nǹkan tó ń ṣẹlẹ̀ ó fẹ̀ díẹ̀. COVID-19 kò ṣe Nàìjíríà nìkan ni COVID-19 affect. Gbogbo àgbáyé pátápátá ló kàn. Most nǹkan tí àpò kan ní the cost of living and purchasing capital agbára láti ra nǹkan nísìnyí kò dà bí
3: titẹ́lẹ̀. Lọ́dún bíi mélòó?
2: Lọ́dún bíi mẹ́ta mẹ́rin sẹ́yìn. Lọ́dún márùn mẹ́fà sẹ́yìn.
3: Ó reduce díẹ̀ díẹ̀.
2: Ó wálẹ̀ díẹ̀ díẹ̀. Nígbà tí a ti rí ipa ìgbésẹ̀ látàyè Buhari wọnú Tinubu. Nǹkan ní from frying pan to fire.
3: Èwo ni frying pan to fire?
2: Láti wò pé tọ̀ òun ni purchasing power agbára ti ra nǹkan.
3: Ló ti ń dínkù.
2: Tó bá dẹ̀ ṣagbára láti ra nǹkan. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n manufacture a máa wálẹ̀ sí. Ìyẹn àkọ́kọ́. Èkejì, global competition ti wá.
3: Ìfigagbága alákàkiri àgbáyé.
2: Ó ti wà. Ó kè nísìn ní ẹ̀ka jẹ́sọ títí a Greek díẹ̀ nísìn. Ó ní nǹkan tó ń pè ní starch, food grade starch, industrial grade starch. Wọ́n máa ń lo bí ẹ̀gẹ́ nǹkan kan bẹ́ẹ̀ la fi ń ṣe. Ṣé mo pé tó bá kọ́ wa látòkèrè pẹ̀lú duty o gbogbo ẹ̀ ó ṣì wà chipa.
3: Látòkèrè
2: o.
3: Ju ilé ìtẹ̀ṣẹ̀ lọ ń bí.
2: Ju èyí tí wọ́n ṣe mí báyìí lọ.
3: Why?
2: Cost of production in Nigeria ó gara. The rate of what we call input-output ratio lọ́wọ́ yẹn ó kéré sí tíbà tó bá fi ẹyọ kan sí. Àwọn ní ọ̀nà bí wọ́n ṣe máa ṣe tó pé wọ́n lè rí bí méjì mẹ́ta jáde. Ṣùgbọ́n tá a bá lo ẹyọ kan.
3: Tipátipá lè fi rẹ ẹyọ kan.
2: Ẹyọ kan jáde. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí ló ń ṣàkùdé ló ń ṣàkóbá fún àwọn manufacturers. Roofing sheet tá à ń ṣe. Tó bá kó wọlé different grade ló wà. Ó tún wà chipa láti kó wọlé. Jù tó tún manufacture Nàìjíríà lọ. Ẹ tí wá wo sìmẹ́ǹtì náà tí ó pé wọ̀n tí ẹ ti wọ́n import gan-an ó tún wọ́n ju èyí tó tún wà ń tà lọ. Sìmẹ́ǹtì tí ó pé.
3: Ọ̀pẹ ti rí ìdí ọkàn mi.
2: Pẹ̀lú pé limestone ọ̀tún wọ̀n import limestone tó fẹ́ lò. Wọ́n wọ́n nílò tó fẹ́ lò gan wọ́n bá ń bẹ̀ ni o.
3: Wọ́n sì ń kó.
2: Wọ́n tún kó wọ́n tún lò ó. Wọ́n tún máa tà fún wa. A tún wọ́n ju èyí tó wà ń tà lọ.
1: Èmi ṣe pé bóyá níta bá ṣe lólòdì wa Nàìjíríà gangan ló yẹ kó wálẹ̀ ju níta bá gbé wá látòkèrè lọ.
2: Bó ṣe yẹ kó rí gangan òun ẹ ti sọ yìí. Ṣùgbọ́n èyí tá a wà ń ṣe òun wọ́n ju èyí tó kó látòkèrè lọ. that's wo pe oro ina ati ko so fin ko fe se na obi o so pa on fe se na baba tinubu so pa on pe na a ma ri pe na 24/7 lo wa
3: won soro yen gba koko pe ti a
2: 2022 e ka ma dibo fa
1: won
2: so
3: o da pale tin ri na lo ba
2: awon kan kan awon be to wa ni band a won tin ri na lo awon band wi abi bandu awon le ma ti ri na lo so ti kan ni point create bi an ko ton pe ni industrial hub te wa fin no sibe 24/7 fun e ka le yo manufacturer city ni bi bayo ki won ko wa ma ina wa fun yin
3: steady
2: probably in ko wa cheaper there but Nigerians no ko wa cheaper no ko tun mo se pe bi amo mu won ma gbe price e wale ba je ma se nkan gan ototo ni
3: ton ba gbe owo na wale ko tun mo se pe e ba produce pelu re
2: ko se mo se tori awon nkan mi wa ton se ma lo to ko won se ma ko wole to ni pe ti dollar wa ba to ba wale exchange do to ba wale die si iron igi
3: ni
2: ronu eye awon nisin awon oko mi ton tun ma ko wole lati fi produce ni ni ba nisin ina ti wa exchange ti wa o kere si o ma ko wole pelu irorun Nigerians won le afford there but nisin yin ton ba blow Nigerians nisin pe roofing kini ki lo gbo mi pelu roofing sheet mo ni mo fe jonja ro onjo so eto bo opolopo nisin ni pe kini mo fe je ko se pe boya cement wo mo fe ra ko se bi ayon sheet wo mo fe ra
3: awon ton ra cement ni sin kan won complain
2: cement almost 13,000 naira
3: ni cement bag
2: cement bag kan
3: about 2 weeks ago ni report jade lato the FCCPC the price of cement locator iyen lawon neighboring countries ti won ko cement ti won se Nigeria lo sibe
2: wa cheaper
3: be to be by law.
1: O si je pa wa ni ilu wa na tin ri awon eroja to se
3: dada
1: to
3: fi se.
2: E ma no wo dizu, e ma no ti a ti awe moto, gbogbo na le se ma no do 6 se ma se clearing, e ma se kini importation. Si be o se wa cheaper lohun ju wa lo.
3: Lo te pe iwo ba irin lerin.
2: Awon to ke po wole, se mi po Dangote lo popo to lo ra pada. Bo me border ni Dangote ma to ke po lo, won so lo ra pada nbe. Wa lo ro yin wa se pe ako fero ka ma fi ka ma le ra wa lara be ni pe me pe o ma du mo ninu pe e ja ni ra wa lara
1: somo alapata wa ni o ye ko reran je ni
2: ohun eri o ma hun alapata yen pe omo mu ko ma je egun o prefer ke pe awon to fe wa fe reran ko ma reran pe rose
3: batoke ta leyin omo yi eran ti bayin je
2: eran ti bayin je ju jare kini egun ke mo je irori wa gangan niyan ni irori pe karade o je nisin won paro pe policy Nigeria pe affect not the biggest to industrialist ni orile de ibolozi wa rabiu ati Dangote ibolozi wa
3: won lo ja anfani ile to po ju me se on tawon yen lo je kan ma janfani ni abi are dojuko won lati setoju won gan
2: ba re ba setan lati normally on industry abi won ni company won den gba yon sibe so ta re ba se to ke won fe create policy to ma support won anfani pe won ni industry on ni se mo ye industry of oil mill to wa ni soya oil mill to wa ni north se mo ye companies to wa ni north se mo yeta on natana ze npa ko se mo ye fe se pe kini on ye pe poverty po nbe looto tori pe won fe tori ojo to ba liberate ara won ojo e poverty ma reduce igbo ni Boko Haram pe won fe ko kawe pe western education o da kon se wa nle ba se galan fe so ki wa ni adiwo so on manufacturers kan se pele sugbon ijoba gangan lo ni se lati se ti no ba ti wa tell strangers ba ti duro ore ka won na ko wa wa consistent lori standard product of ma gbe jade ko le wa competitive globally to there is a global market la wa bai anybody can import anything from anywhere globally anybody can import anything from anywhere
4: to ba ti
2: lowo e lowo so town of banisin awon arokere awon asibai awon pack raw materials wa ko lo wa lo refine wa to wa ta pada fun wa ni finished product they will take what out and da poverty pada fun wa oh no had the embrace and all give poverty and buy and you omo ah the day kaka the day so pe rose my factory has no e kan no g there are no technologies this in kini ona imi ta le fi se nkan yi to tun ma wa cheaper
4: ti o ni gbawo
2: good quality ti o ni gbawo lowo ona mi wa fun kan na machine ten lo tetele ti o ti o ke ba kini machine mi ma ti wa to ma wa to le se to ma wa cheaper so pe ko ni consume mo kini bawo la won china se nse ti won ni much raw materials to de wa cheaper lohun. Why tell you lo ke lo study ba lo se nse okay ki joba ko gbon lo e lo bo se nse lohun ke wa replicate bo ye nse bi bai o gba won gomina wa lo travel out ton lo ton bo ki da bo gbo travel out ton lo gbogbo awon senate gbogbo lo lo ton bo ki da bo won won se wa se kan won se wa di de conform policy je pe o ma fi mu gbogbo e to ma fi ro ti ara ma dege ateye so ko boye kan won na lo kan to ku na awon oro jata eni te bi n pa na orowo ra onje
4: eni te bi n pa orowo ra onje
2: eh en to de se eto na
4: en to ti pese onje na oro ni ra
2: so boye o kan
4: eja te waju eya
1: eja sare wo iroyin leyi nibi ti commissioner kan ni ipinle Borno ni apa re wa orilede wa Nigeria nibi ti won ti soro pe bo ba segbe wa yo egbe ta wa nse gangan bo ba se lodi tako egbe wa egbe wo na so egbe APC wo ore nbe fomo alaigboran won soro lana oro n si ti dabi pe o fa ila ilo kakiri orilede Nigeria edakun dikindan ki le ri si se dandan ni
2: tulopa ti gbe
4: iroyin Nigerian Tribune ti so bayi laro pe ile se olopa won probu
2: won se wadi
1: wadi ni won igbe
2: shun ti gbe
4: won po ti won gbe kesun nikan
1: to
4: osun senator ojo kini ana e pa won pelu bo bono commissioner ati alaga kan na alaga ijoba ibile kan na labuja won lawon na so awon meta yen bayi ni isin
2: won se wadi
4: won se wadi
2: abi
4: won probu won
2: won probu won
4: won
1: ti ti won ben
2: se won ti fi won jofin
4: igba tan ti
1: won se wadi lowo
4: e se bi won kokko bere ki le ri lobe te fi wa rowo
2: koni kan be ko lobe kan wa lowo idi ni pe ofin ti wa nle pe te ba soro ti o ba mu baba 8 speech ni te ba ti so on gbe o on de fi ojofin koni kan se won probe ki lo probe nbe ka ni aledamu la lo so nisin pe te ba ti dibo fun kiniko kinikan niko kinikan ka la ori afefe ti so nisin kia an ti di leta so a probe idi lebi so ni eleyi so ni bi ti gbagba ye ti n gbo a se wa n duro pe kan wa se wa okay wa le kilo fe se eyan ni pe to ba dibo ma gi owo re nkan ni pe o ma se ma ba o pa nkan kan won na se iwadii ki lo n se ṣé ọ̀rọ̀ tó tọ́ àti tó yẹ ni wọ́n sọ ṣé gbogbo tó ń pè ní olórí ṣá pé gbogbo àwọn olórí yìí kan kọ síbi kan kọ́ lọ kọ́ wọn lẹ́ẹ̀kan kan pè pé leadership kan ṣe training fún wọn ṣé mọ̀ kan tó ń pè ní olórí ṣá lead by example so ìgbọ́dọ̀ sọ nísìnyí pé gbogbo àwọn tó wà ní Borno nísìnyí o ṣé PC báyìí o everybody wíwíwí àwọn ipa tó rí pé ẹ̀kọ́ náà ó ní ipa tó máa ń ṣe tó rẹ̀ ni pé education ni not very important to liberate them ó ṣe kókó.
4: Tẹ́ mọ̀ pé gbogbo nǹkan yìí ní sísẹ̀ntẹ̀lé ni iléeṣẹ́ ọlọ́pàá sọ̀rọ̀ báyìí wọ́n pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta táwọn kalẹ̀ wọ́n ní fún bí àpẹẹrẹ ile ose olopa fi die mule pe abate bi 150 awon eyan lawon arrest lasiko eto idibo si ipo gomina ni ipinle osun ti won si n se investigation lori won lowo bayi kini won se awon na wu awon iwa kan eleyi ti o le da
2: ni ba election ile yi election o ti de
4: ni bo no so be nkan na awon ile na so ro ni ba election pre

0: ẹwẹ̀ ló ní right láti ẹnikẹ́ tó bá wọn láti dìbò fún ṣùgbọ́n kófin yẹn jófin a jẹ́ àpẹẹrẹ fáwọn tó bá kù ìjókòó wà nílẹ̀ ni pé ọmọ nigerians a kì í ṣe ẹni tí ò mọ̀ ọkọ tó tọ́ àti tó yẹ a kì í ṣe ẹni tí wọn máa fi nǹkan nù bí ọmọdé
1: wọn ṣe máa ṣàlàyé
0: fún wa pé at least ìwọ tó rò oúnjẹ jẹ tó pé àtijọ́ oúnjẹ kan lójúmọ́ ó di nira wọ́n á dẹ̀rọ pé tọ̀ ta ló máa fi ara dẹ̀mí ó kù sí ẹ lọ́wọ́ tá a lọ tẹ̀lé lọ́gì ova campaign ọ̀rọ̀ wa ló kù sí o torí election lọ́pẹ́.
1: Èwo ni Legova campaign? Ok, ṣé irú eléyìí Legova campaign ni? LG funds yóò lọ directly sí council account gbìnbá di ààrẹ. Ṣé
0: Legova nìyẹn sọ wípé o máa create full autonomy fún local government automatically owó máa lọ sí local government full autonomy of local government.
1: Ẹ ṣe bí full autonomy náà pé kẹ́ ẹ máa dáwó
2: sọ́dọ̀ ẹ máa dàbí
0: ojú kọ́ máa dáwó lọ wọ́n lè dáwó síbẹ̀ kí ayé authority náà ya ó tọ́lá síbẹ̀ yẹn dá padà.
1: A kàn rí pé wọ́n dáwó bẹ̀ náà ni.
0: Ọkọ̀ dá síbẹ̀ ni wọ́n tún dá padà. So mama sọ fún mi pé wọn máa dáwó rárá full autonomy pé ìjọba ìpínlẹ̀ ò lágbára kankan lórí owó ìjọba ìbílẹ̀.
1: Review ne fund offer debt forgiveness for Nigerian students ṣe Legova náà ni. Debt forgiveness. Ìdáríjì gbèsè.
0: Tó wá jẹ́ bẹ́ẹ̀
1: ní àfojúfo gbèsè tẹ́
0: kí gbogbo wa náà ká lọ ká pa síléèwé.
1: Kalọ yawo. Kawa dibo fun.
0: Kawa gba debt forgiveness. In business, owo te ya ton dari ji e. A je pe won kan dash awon yan pe awon na so se dada fun dibo.
1: Amaso the grant.
0: Abẹ sin se Father Christmas.
1: Eje adoke lo. Ta ba ti pada de. Alanfani ati ti owo waju. Ìkànnì kọ̀ǹgá gbọ́mọ̀gbẹ́ 89.3 FM ibẹ̀ náà lẹ̀wà yìí olúyọ̀lẹ̀ estate ńlẹ̀ ìbàdàn àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́ náà ló ṣe bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ à ń bọ̀ náà ẹ kú kalẹ̀.

0: Eka bo pada lati oke lohun itesiwaju ona pe ni opa isegun ko to di pa se oju opo le fun yan mo Nigeria aja sare mu royin kan to seku nbe lowo me laaro yi lori oro epo petrol to kan gbogbo mo Nigeria laaro tuni epo petrol oni kan yan ti mo se bi ojo bi melo kan sira won lasiko yi da se nso wo pe won fowo kopo won fowo kepo oni deport rate lasiko yi o ti hit 1290
1: to
0: egberun kan o le bi odunrun naira o din pese pese sa 1290 naira per liter la to ba ma fi data se de awon ile epo legbegbe te ti mo lo nre epo teyan o dibo ko wole tikinda NSC náà ṣàìsọ̀rọ̀ kí ni tí wọ́n sì sọ.
1: Wọ́n ti tako ìgbésókè owó epo ni o. Wọ́n nípa àwọn òfẹ́ àwọn òsì gbà wípé ẹ dákun torí ọlọ́run ẹ bá wa jẹ́ kí epo rọ̀bí pọ̀ ní gbogbo ẹbu ìfọpo tí a ní lórílẹ̀-èdè wa Nàìjíríà. Gbogbo bí epo sì ṣe wálẹ̀ o ni kí wọ́n ṣe kíni ni kí wọ́n máa ṣe. Wọ́n wá sọ pé wọ́n rán Dangote náà pé gbogbo bọ́ ti ṣe ẹ mọ́ fi ara ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí owó epo tó gbé sókè. Dikinda owó epo lálá ti ròkè báyìí.
2: Ẹ yẹ pé lálá tó bá ròkè Nàìjíríà ó máa ń gì ni.
0: Kò kẹ́ wálẹ̀.
2: Ó ti gan pa ni.
0: Ṣé price epo lọ́jà àgbáyé ti worst to bẹ̀rẹ̀?
2: Kò tí worst to bẹ̀rẹ̀ ni.
0: 1290 láti deport.
2: Tó máa dé ìbẹ̀rẹ̀
1: sí gbẹ́ 150.
2: Nísìnyí, nígbà àkọ́kọ́ tí epo gan wọ lọ tó wọ over $120 per barrel.
0: Lọ́jà àgbáyé.
2: Lọ́jà àgbáyé, ààrẹ epo ní 15. Nígbà tó pé ẹlẹ́ wálẹ̀ àwọn dẹ́pò yóò wálẹ̀ o wọ́n ní epo táwọn ti nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ làwọn ṣì ń ta. Nígbà tí epo wálẹ̀ ń gbà yẹn wọ́n gé wálẹ̀ gbà yẹn epo ń wálẹ̀ gan tàbí pé bí wọ́n ti máa ta nígbà bí 800 àbí 7 kìíní kan ó gan pa sí 12 yẹn ni. Wọ́n ní epo táwọn nílẹ̀ làwọn ṣe ń ta.
0: Wọ́n sì ta tán títí dà àkókò yìí náà.
2: So nísìnyí tí wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé pẹ́lí nísìnyí. Wọ́n á mú láti 1,190, 1,250, 1,300. Wọ́n tún yin lọ.
1: Ṣé mọ̀ pé kòkò òjò la máa ń gbọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà tá ti sáré domi inú agbádànù. Báwọn yẹn bá ti gbọ́ pé nǹkan fẹ́ rókè wọ́n tiẹ̀ lè mọ̀ tí ìrárí dájú gbogbo owó ohun tá a fi ń rà. Wọ́n ti sáré lọ sókè.
2: Wọ́n ra ọ̀n tẹ̀ tí ì rà rárá gan wọ́n sáré yin sókè ni.
0: Oníkòkò òjò là ń gbọ́ tá a ti máa ń dàmínú àgbádànù ní Nàìjíríà. Ẹ já máa ṣílálà fi bọ̀ 0916-893-1000 0915-333-4893 tó fi mọ́ 0911-3-4-893. Hello. Ẹ kú ojúmọ́ sà.
3: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sà.
3: Mo kí atọ́kùn àti ọmọ ìdáàmú o.
0: Ẹ ṣeun sá.
3: Orúkọ mi ni Mr. Sam láti Liberty o.
0: Mr. Sam láti Liberty, Comrade Dan wọ́n kì í yan.
2: Ẹ kó dúró bàbá.
3: Níjọ́ Monday, à ń sọ̀rọ̀ jẹ́ ń béèrè pé èlò ni bàbá yìí bá epo nígbà tó débẹ̀. Tẹ́ni bóyá 200 kò tó 200 o. 185 naira 175 naira ni epo kí Tinubu tó débẹ̀. Ìjọ tí Tinubu débẹ̀ báyìí ni wàhálà ti wọ orílẹ̀-èdè yìí tẹ́kọ̀ ti di 500. Ìjọ méjì ká fi ti gbogbo epo. Ẹyin ti wá wò láti bá a lọ yìí ẹwọ bí epo dé lónìí almost 1,4,1,3,2,1,2,1,3,4 yẹn. Ṣé àwa tí a wà lórílẹ̀-èdè tá à ń ra epo ní 1 something tó wá di ìgbà tó wá di 1,400, 1,000 ṣé àtẹ̀ká sí àtìmọ̀bíta máa tẹ̀ká sí. Àwọn tó máa ń dọ́gbọ́n polongo pé bàbá kan ọmọ Yorùbá ọmọ kan kan lọ polongo nínú ilé wọn àtẹkẹ́nìkan ní kan polongo káàdì wa ló máa sọ̀rọ̀ báyìí. Gbogbo wa la ní TVC wa lọ́wọ́ TVC la máa fi sọ̀rọ̀ ẹni tí òrò ń jẹjẹ láàárọ̀ yóò sọ̀rọ̀ ẹni tí òrò ń jẹjẹ lọ́sàn yóò sọ̀rọ̀ ẹni tí òrò ń jẹjẹ lálẹ́ yóò sọ̀rọ̀ ẹni tí ó jẹ́ pé owó lè wọ́n ní nẹ́fọ̀ǹdì kí àfẹ́ nẹ́fọ̀ǹdì wọn kankan mọ́ fà ṣe ń sanwó sí 19,000, 40,000, 30,000 láfẹ́ máa san àfẹ́ kẹ́nìkan fún wa lówó ó tún di gbèsè. Kàtà àfẹ́ ni ẹ̀kọ́ máa fi ọ̀rọ̀ bògbé wa mọ́ra rárá Yorùbá á ti lájú o àwọn oṣù ọmọ ilẹ̀ Nàìjíríà tó jẹ́ àwọn kọ ríran gbogbo wa la ríran la kawe so ọlọrun ko sanu fun wa o bibi ki wa lo ma soro eleyi o se oro kini mo e ma be to bo
0: e seun sir
2: legova ni ọlọrun tele legova
1: to e jam pele
0: o tele legova hello
3: gbogbo wa la ti ríran
0: to oju e
3: bi
2: bo ba mi mo je
0: Doctor Dikinda.
2: Akojumo baba.
3: Baba baba olori.
0: Baba mi.
3: Eh na bola ni wa re.
0: Akojumo sir.
3: Mo ki ya wa na ku shell.
1: Eseun.
3: Mo ro pe oye kan won ni die die o tin ya won eyan. A pa ji lo ti kini na to so mi ti le die die ta na so mo. Joko bala ya ta fi.
2: Amen.
3: Jagbaradio, make it auto. Atese, kini bo odu oni fa. Tabasi kiji si kini oshele.
1: To.
3: Aburu ni kawa.
1: Ani.
3: Eje ku yoyi wao. Awa na wepo. Awa no fe kuto eme kaya alada ni tumba wapo ipo. Showa yuri de. Ipu 1,003. Ita ipo kan oku die ka to sugbon ta ba so awon ko so pe awon agbe gbogbo je kan ba jo ba je mo ti ru lowo soro ni oro ni sugbon ko ta lodo ti o ta ku la kai na ya wo jo ta wa se ba pe to bo
1: hello e ka ro e ti wole oruko yin ati bi ti e tin pe wa
0: e ti wa nbe o
1: to
0: e jamu lo hello
4: hello se ma kojumo
0: ojumo alayo sir
4: oni ba je sun lai
0: ami ase de ma
4: emi o te fe ka so nipa ti awon to ni awon kesin ara se ko ti bi merin bayi ni osun mo ma awon baba kan na ton ni to ba koja nibe yen ko ti o ba ni dibo fe gbe won ka fe ma se da gota koja iyan wan ikeji Senator Fadao, Senator, all the money bought by you, and my father, Ketan Tabuja Festo. Ketan, if
0: you
4: know, but well, you're looking to repent about 1 ton to share any job by AD. Not night, my head, but in the Yuba. So the day I warn you for what day, if the economy and law looks, you share the thing in the liquid. No liking for tears or phone, I talk to what I don't know. More, she gets me more, I cannot differentiate the future. But mo gbọ ti enikan den bi baba wa nibe pe asiko ma ti se are ri is a very clear distinction between president
0: and vice president
4: as the governor all gap yen lo fa I'm telling you get me kanimole se constitution Nigeria ni council office of vice president ko ni tumo kokon in fact ti jaba wa laarin won Ìyàkọ́ wà tí Gọ́mùnà, late Gọ́mùnà Akédọ́dọ́ àti Ìbákejìjà ló dúró tè. Ọmọdé yà dẹ́tí Gọ́mùnà kò fún kò dẹ́lígẹ́tì ẹnìkan fún. Rárá kò tó di pé Gọ́mùnà yẹn wá kó tó di pé efficient Gọ́mùnà Akédọ́dọ́ náà kò tó di pé ó dágbére fáyé. Tí ẹni tí máa tẹ́ka ẹ máa jẹ́ ká máa sọ pé ìgbà sáà ti kú wa ń bẹ̀ àti kò ṣe kọ̀kọ́ rí àtọ́. So n gbọ́ n tó tẹ̀ wá sọ bí ò bá tiẹ̀ tó ṣe but it raises our hope. Ìyẹn ló máa dá sọ́ọ̀sì padà. Ìyẹn ló máa san owó ọtọ sí directly sí local government account. Ìyẹn ní local government fund yìí. Ìyẹn ní ọtọ school nelfon.
0: Wọ́n á rí di
4: ẹ. Ẹjẹ́ ń sọ wọ́n fún wọ́n ní fọ́ọ̀jù ẹ̀. Ọ̀rẹ́ nìkan wà ní OAU tóyìn báyìí. Òun ló sọ́ọ̀tà ara ẹ̀ ní school. 900 ní àlówó sẹ́ọ̀. Báwo lèèyàn ṣe máa increase owó school níbẹ̀ yẹn sí almost 400,000 tó wá fún ọ ní 200,000 loan. Kí ló ń ṣọpọlọ wá? Economy ba n lo dede let me tell you sir nisun ba mo wa live by me lo bi se shop mi to wa ni because mo bi side also mi le si you don't ask me why I man charge the phone nibe ta ba charge the phone 10,000 ma pe 8,000 re ko nga tori si bayi eje ka gbo eni to ma da something de pada I can tell you sir seri abara re to le awon kan lupo wa ni possibly abara rẹ tó lè di pẹ̀lú àwọn lupo jẹ. Kò sí country tí ò sọ sọ sí ni developed country òun náà pè ní social security. àwọn lè wáyé ọfẹ sídì wọn fi ra mọtò fáwọn èèyàn wọn wọn wọn pe àwọn gómìnà jọ pé ẹjẹ ká máa pín owó ẹgbẹ ìlúwo lẹ ń túnṣe àwọn yẹn náà àgírí àwọn ànfún wa wọn fi owó yàtọyàtọ wa ní sọfsidì wo pé wọn yọ sọfsidì fọwọ́dì wo ni wọn yọ fọmọ tí ẹjẹ ń sọ fún ìgbà ṣíjàràdùà bá yọ sọfsidì ìfọmọlẹ̀ Number there for you.
0: Sure.
4: 0916893000. Hello. Hello. That's the problem we are having. Ẹgbẹ́ kí bàbá bọ́ọ̀tì ẹ̀gá sọ fídì padà ṣèbí dágbòtè ṣèbí rí ìfàìdá ọmọ nàìjíríà ni kọ́lá àpapọ̀ náà ó kí abọ́ máa fọ ẹni kú bọ̀ oyè bọ́ọ̀ ẹni kò dẹ̀bá gbépo jáde fọ́mọ nàìjíríà ṣé kò ṣeé ṣe ni ẹ kú ètò kò ní bàjẹ́ olóyè akitilẹ.
0: Ẹ ṣeun sir, olóyè akitilẹ ọmọ nìyẹn láti Àpáta Ìbàdàn. Hello.
5: I'm coming. Sẹ́rí ìgbà tó ló sẹ́ǹ bí olóòtú léèrè ọ̀rọ̀ kan mo kàn fẹ́ kọ́ tún ṣàlàyé ìbẹ̀rẹ̀ fún mi dangote ẹni dangote ó bóyá ó ń gbé agbègbè wa lọ sí
0: togo
5: neighboring country àwọn tó wá jẹ́ mákẹ́tà wa náà wọ́n á tún wà lọ tura ẹjọ́ sà ṣé wọn ọ̀pá ṣé kò ní sí discount ní owó tó fi gbé lọ tó fi reduce tó fi lè rírà tó fi lè rántó
0: tàbí
5: tó kọ́ ọ̀ nípa àti máa ta ọjà kan máa short lórí ẹ̀ wọ́n ṣàfẹ́ gbé e lórí ẹ̀ náà so definitely ọjà yẹn lè reduce ní price tó gbé lọ sọ́hùn tó fi lè rà wá tó fi wá ń tuta fáwọn àmì bíi torí tí ọba agbẹ́bára fún wọ́ọ̀dù wọn nílé làwọn aráàlú ẹ̀ka fúnbẹ̀ so that is number one. Another thing ni pé sẹ́rí bàbá tó wà ní bàbá Tinubu yìí kí nǹkan tó jẹ́ kí má gbà tiwọn kí má sọ pé kí má lòdì ọ̀rọ̀ nítorí ẹ̀ka àtiwọn ni pé pọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ọ̀mọ̀ bàbá yẹn tax master ni kan ní èèyàn tax yẹn pa àwọn kọ̀ọ̀kan mọ wọn mà ṣe bàbá yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀dẹ́ ó ṣe nǹkan fún wa ní ọ̀yọ́ state nígbà tá a jìmọ̀ bí wọlé ní 2011 gbogbo ọ̀kadà fẹ́ pé àwa fẹ́ pé à ń lo private ọ̀kadà tá a sì máa ń gbọ́ ọ̀kadà ká máa fi ṣiṣẹ́ ká máa fi gbèrò ọ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ pé ká máa ja àwọn tíkẹ́ẹ̀tì kan wọ́n ní ká máa ja sọ wọ́n ja wọ́n fi ń ni wọ́n lágbàáyé gbọ́ tó bá lọ́ọ́ pé àwọn kan fẹ́ jánà mọ́ ọ̀kadà mọ́ kan fẹ́ parẹ̀ dànù nítorí kan fẹ́ gbòó yẹn lọ́wọ́ torí wọ́n lé wa fífi ni 3000 ni tí ò bá ti san owó yẹn tàbí wọ́n á mú ẹ bá 5000 ni bàbá yẹn fẹ́ parẹ̀ dànù nítorí wọ́n ka mọ́lójì jù ẹni tí ò fọ̀kadà iṣẹ́ tó kàn ń gbọ́kadà ẹ̀ lọ́jáde anybody má kàn máa lé wa mú kí bàbá yẹn gba tí mo padà wo àkáǹtì àsanwó yẹn sí èkó ni owó yẹn lọ inú àkáǹtì èkó lówó yẹn lọ so definitely bàbá yìí kò sí kan méjì kan máa ń ṣe ni pé wọ́n á wo gbogbo mẹ̀kúnù wọ́n kàn tax gbogbo wọn lọ wọ́n á máa fi owó yẹn ṣe ìjọba wọ́n á máa láwọn ti rí owó owó orí owó ogún tiwa táwọn ṣe ẹ wàá gbà ọgbà ọgbà ẹjọ ẹ wàá sọ pé ẹ ti padà rí aláìsí owó lẹ́yìn ìgbà tí a bá tún mú ní gbogbo òrìṣọ́ sí tó wà nàìjíríà ọlọ́run tún wá bless wa lóye èdè débi wípé kò yẹ ká kó owó rẹpọ̀ gan-an bí tọ́lọ́run bless wa dé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn onídàá wa yìí ó dàbí pé wọ́n ti di manager fún àwọn kínàpẹ̀ àwọn colonized master wa torí mo tẹ́ bá wo nǹkan tó ń lọ external forces wà behind wọn ṣùgbọ́n àwọn kankan tí wàá di manager pé àwọn náà ń lò pé ẹ ṣàmà fara ni àwọn dùn fúnra ká lè máa sálọ ìlú òyìnbó ká lè mọ̀ pé ìlú òyìnbó yẹn ni àṣeyọrí wà bí wàá dà ọlọ́run dá wa sórí ilẹ̀ tó jẹ́ pé ó yẹ ká máa ṣe oríire ń bẹ̀rẹ̀ èèrà tó wà ní nàìjíríà yìí kò yẹ kó máa jẹun dákun ní láì ṣiṣẹ́
0: Bi mo se nko ipo lo si be se lo nko lo si nebo
2: ni ngba ti Dangote Dairy Finance ni gbogbo ala ndu ni pe ope o alafia ti de o normally kan NPC den NPC
0: ah
2: ki wa nsun ya ni ma sun NPC ba duro ore se bi individual o ki se finance o se se yin ewo nation a le ni finance to se se
0: ani meta bo ti won sise lori e lo actually.
2: So anime tati o shise. Ti mele ta yen ba shise loni. Ati meta ti mele meji mori. Eh a gbogbo e. To ba shise loni. So okay, she bi Dangote loan fi kini kon dollars kun. Owo ta won owo ton no ton danu ton mi se kon ti o ni necessary. Ka won fi call the finery mi. Iru ti Dangote yen. Koma shise loni. She o kon gbogbo on ni bale.
0: 210 trillion naira ni ati na si
2: abi no wa ko to 210 trillion naira o ju $20 billion la ko te fi ko refinery lo
0: so ta ba wo ti won wa yen to pe won fi bere refinery from his car to want to copy melo
2: what the and kan pon te ko meji ru e o ju to wa ni lede
0: no pe lowo yen le mi je so
2: o lowo yen ko te ko
0: kan te ko tutu
2: ko tutu meji
1: ko tu di bi mefa
2: no kon gbagbe merin ko je ko tu tu meji.
0: Hello
6: sir e karo
0: e kojumo sir
6: e kojumo
0: o e sun sir
6: nipa deni lati ologun ero ni
0: lati ologun ero e kaabo sir
6: yes mo ki awon borders wa ta awon daddy wa to wa nbe yen lohun ba wa lekun la kai won
0: amen
6: e sir she ri border to soro kan yen ko se soro ki to soro e border yen opuro nipa kaasi tan kaasi o lakada 3000 naira ye ko lowo yen lo ja to e account e ko ni won san si daro e ko puro
0: e sa seyin na so nbe sa
6: ah ben sa
0: e san wo yen gba yen
6: ah ah o ko si olokada ti o san wo yen ko si olokada ti o san wo yen ni laye ajimobi so eza oro epo ni gbogbo Nigeria oro epo la kan wo ona ti baba e to fi aye ni wa la o po cherry in cut eru tan clear ne 150,000 laye buhari wallahi ko less than 1.6 1.5 million now
0: that's nice thing
6: leru tan clear elo wa die leru tan clear ne court ne 160,000 naira laye buhari ko less 6.7 million now moto ta clear ni 2 million ni 3 ne 1.2 million it's not less than 5 million now so but gbogbo epo la koju si ona ti baba e to fi aye ni me kuno lara mora ran for ni 2002 mora ni 2.8 wa fall ti won so yen na teyan ba ma clear e na teyan ba ma clear e ko le less than 5 million ko le less than 5 million naira e di anybody e di awon to ba lo port tan ba order aye ru e lo bi won gbogbo ona ni baba e to fi fi aye nu mekun na ti o fe ki mekun ko ri kankan se ju pe kan sa ma di won je on ga ri je mo se bi ran fun ojo ori mo ti bi jade mo nigba ti o se ko ki ni ti mi le ra iko. So Eza, a kan koju se epo ni ki soro epo ni kan ona ti baba fi ni to fi ni wa lara is just too much so tati ku ba de be fe e gbe tati ko te de be bojo fi no de be mo e pe iya to ma wa gbogbo awon to ka te fun awon to ri je nbe atawon ton si lo la kai won awon lo nka awon to nka te ni yen so kọlọn la nu ko sanu wa
0: amen o da bo e se sa lati ologun eru ah ni le gba ipe kankan mo e je nsare rolu awon atejise so wa bi Azan Yunus Adekunle Ojo Christiana mori atejise yin to ki wa ko ojumo Adewumi Kazim Adekazo awon na ki wa pe aku iroyin ani Olorun yo kukuba wa tun orilede Nigeria se
1: amen e po
0: Ade Olutoni mori atejise yin da mi lola akin ade won ni kilo fa gbogbo ariwo e kan so fun wa nti are Tinubu ti se laarin odun meta tan ti wa nbe ju be lo ati anfani ti common Nigeria ti rije nipa pe yan yo subsidy ye. Simple question, no long speech needed. Aderonke Akorede Oladele, 3 years is enough time for a government to show direction, deliver results, and give citizens something tangible to believe in. But after 3 years of the Tinubu administration, Nigerians are still asking, where is the economic plan? Where is the development agenda for Nigerians, not only the North? Where are the promised results? He should stop rating himself as if we Nigerians, okay, it's we Nigerians that will rate him.
2: Cost of living. Ebe a fun 10%.
0: 10.
2: 370,000 naira loni. Ko romo lo lewe.
0: Ah, le gba ipe kankan mo yin pe wa la ojo ti lo.
2: Kosi lewe ti to subscribe so ojo
1: 70,000. Se wa ni kankan rara ni dikinda.
2: Mo ni cost.
1: Eni baba 10 ti fail ya bibo wa ni.
2: So okay, e ya fi 10 ku ka ni 20.
1: E da lo le oni yo se.
0: E te ba fi be je ku ibinu. Dikinda na se. Si ya pe yin te je. Sorry, ojo ajojo Monday lo ye ka ma pade ṣugbọn mo kan sare ro won lowo laaro pe e ma bo
2: le ise ilu la se
0: amori yin ba la se mare. God bless you, sir. Oya ja lo le mo
1: e seun o kokok taki lowo gbogbo awon to ku wa wole e dakun e darapo mo wa lola fun akotun eto agbeyewo iroyin Stephen Bo wa ni o ko temi o yi pada o temi so pe akikun le lo ko temi o
0: Adida Mola Oloyede omo baba Olomi lo ko temi je titi ola tepade awon akin akegbe wa mi. I might be cool, Nick on Nick on God, but might be tonight or 3 FM. But long way to Loloko, Jokan, to see one bear, for a bad doing ye. At ya, while I bala, we little man, and zero die, you don't be broke, say. In bad to bad, that 2 to 30 and 2 1, if any canny no ashawati. Like bala, we little man, the mother be repay, or did ba.
7: Lati, Connie West Radio, 89.3 FM, e connect on God, no more there, at his shillery, Latima, more and we run you to low off for ye, and you take only by your bag, you know, need to reno, on tear, but door, Latino, I won't we ye wa, at you look we wa, he shun tick on if you tell you, because she wo ye wa, and shun tien go wa. West Radio 89.3 FM, and that I bring my bed.
8: A file, am I Yukuro? Wells Radio 89.3 FM. Nibe Kongolewa.

0: Ile ẹ̀mọ́ ìgbúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ́wà.
1: Mo gbere mi de ba

0: ọ̀sìn kan ní Ìkòròdú. A rí fídíò kan náà yẹn fọ́nrán kan níbi tí wọ́n ti gbé tán ti táwọn onínúure ọlọ́kànre tí wọ́n ti dóòlà ọmọ léńjeléje eléyìí tí wọ́n gbé sínú kànáà kan ní agbègbè kan ní àlímọ́ ní agége níbi oṣù kẹta ọdún yìí. Oníwọ́ jẹ́ ká máa bèèrè pé ṣé ètò ọrọ̀ ajé wa àbí àìríjẹ ló fà tí àwọn ọmọbìnrin ti fi ń bímọ tán sì fi ń já wọn jùlẹ̀ ẹ̀yìn ò ṣé ká perú wọn lábẹ́ amọ ni àbábẹ́ agba. Ẹlẹ́kẹ̀ta ni ti àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ọlọ́pàá tó jẹ́ pé bàbá ti rí báyìí ká ṣàárí pé kò dúró ore ṣáá ni káàkiri lóòótọ́ la mọ̀ pé wọ́n ń dáàbò bò wá ṣùgbọ́n bí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wọn ti mọ́ rí ṣé yẹn tọ́ka sí iṣẹ́ gudugudu tí wọ́n ṣe nínú orílẹ̀-èdè wa Nàìjíríà ni àbí bó ti yẹ kó mọ rí rèé. Ẹ dákun ó kàn yín ẹja gbọ́ tí ẹ fẹ́ sọ lórí ẹ̀ nọ́mbà tó wọkulù yìí rèé 0916 893 1000 0916 893 1000 tàbí 0915 3334 893 0915 3334 893. Ẹ tún lọ pè sórí eléyìí náà o 0911 3 9 3 0911 3 3 3 3 8 9 3. Ǹjẹ́ bó ti jẹ́ Alice?
1: Tóòtọ́ pẹ̀sán ní dọ̀pọ̀ kárí. Àjọ̀mọ́ àwọn aṣọra ró Harriet Zemuna náà ní àṣírí mu lómi kékeré wa Zobia platform daga Wells Radio 89.3 FM. Múnà kan hira kan wẹ́n na abubuwan da ke faruwa a cikin ƙasar mu Nàìjíríà amma bari mu ɗauko wannan layin.
0: Ǹjẹ́ Alice mọ̀ bínú?
2: Hello.
0: O ti re ẹja mú kejì.
2: Hello.
3: Hello, ẹ káàárọ̀ ma.
0: Ẹ káàárọ̀ o, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
3: Yínká lorúkọ mi láti kó ọlálá tí ń pè ọ.
0: Tó ẹ ṣeun.
3: Ẹ ṣe pé ètò wẹ́ẹ̀sáìdì òní jó náà.
0: Àmì àti ilé yín náà.
3: Yes. Ẹ jọ máa àkọ́kọ́ náà a fẹ́ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Taste Bread.
0: Ẹ ṣeun.
3: Àṣẹ búrẹ́dì lọ́dọ̀ wọn ní ìjẹta. Ẹ jẹ́ ti gbà. Wọ́n ṣe iléeṣẹ́ wọn òní jó náà.
0: Àmì
3: Yes. Ti àwọn tó ń pe tó ń gbé ọmọ sílẹ̀ látẹ̀já irú nǹkan báyẹn ò dáa ọ̀ ò dáa láwùjọ wa nǹkan táwọn kan kó oyebíye wá fún wọn rí tọ́lọ́ndẹ̀ wàá ṣe fáwọn ọlọ́pẹ́ lóko tán tó wá ń gbé jùlẹ̀ irú nǹkan báyẹn ò dáa ìbínú ọlọ́run wọn wá. Ẹ ṣe ẹ pẹ̀tọ̀.
2: We thank God for Yinka. Happy Taste Bakery. They thank them. You know, say they give bread to people who call for Wazobia platform. Happy Bakery. Happy Taste
1: happy
2: Bakery.
1: Happy God, Taste Bread.
2: Bread. May God bless Una.
1: Amen.
0: You hear that part? He can't talk. Say he like the bread. You say, make
1: go do. Yo, I'll make a day talk to my people before. Toshine muke kan hira kan wayna abubuwan guda uku na fari muna kan mun yi hira kan yanayin da yanzu ƴan siyasa suna magana suna kalmomi marasa daɗi a wannan lokacin sabili da zaɓe da ya kusa. Mun yi maganan shi mai suna Saina Buba shi commissioner na sports and youth a Maiduguri yanda ya magana cewa duk wanda ba su zaɓi APC za a musu bulala bari mu ɗauki wannan kiran.
2: Good morning. What is your name, my sister?
4: Mrs. Obi.
2: Uh-huh.
4: I want to contribute in the aspect of those mothers that are dropping their children in rabies.
2: Okay.
4: We may not blame them. It may be the condition they find themselves.
2: Okay.
4: Maybe they don't have home or shelter.
2: Okay.
4: Enough.
2: Okay.
4: But the aspect I will give them that they can drop these children in Louisiana.
2: Okay.
4: They should can drop it whereby at any time, maybe where things become good.
2: Okay.
4: They can go up.
2: Okay.
4: They can go check up on them.
2: Okay.
4: Dropping in the relationship now, it may be losing that child forever.
2: Okay.
4: When they will need the child, when they will be old, they don't take time again.
2: Okay.
4: Can I let
2: them? Thank you very much. Hello? Hello? Hello?
0: Hello?
2: Hello?
0: Hello?
2: Hello? Mrs. Obi said, instead of dropping the children in the refuse dump, why not keep them in the...

0: kásán àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dé ṣe ti gbọ̀yìn láti ìkànnì kànga gbọ́mọgbẹ́ wells radio 89.3 fm tí a kalẹ̀ sí òpópónà láàfin avenue olúyọlé estate ìbàdàn oyè ọlọ́run adégòkè ní oníròyìn yín ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà ìjọba àpapọ̀ ti fọ̀rọ̀ léde lórí wípé ìrìn àjò ti ìsinmi tí tinubu gùn lé wọn pé kò ní ìbáṣepọ̀ kankan pẹ̀lú ẹjọ́ tó ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè amẹ́ríkà ìpínlẹ̀ ọ̀yọ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ tí ń gbógun ti ṣíṣòwò olómọkúmọkú efcc láti dènà mọ́ ìsúná àwọn agbésùnmọ̀mí chilema ti bẹ̀rẹ̀ sáà kejì gẹ́gẹ́ bí ààrẹ ìlú zambia owó epo gbẹnu sókè bí ìránu ṣe fèsì sí ìkọlù orílẹ̀‐èdè amẹ́ríkà nínú ìròyìn eré ìdárayá ní àgbáyé olórí akọ́nimọ̀ọ́gbá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àwọn obìnrin tọ́jú orí wọn wà lábẹ́ ogun ọdún yan ikọ̀ falconet náà ti kéde wípé àwọn ti ṣetán fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé àwọn obìnrin tọ́jú orí wọn wà lábẹ́ ogun ọdún ní báyìí ẹ̀gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ìjọba àpapọ̀ ti kéde wípé ìrìn àjò ti ìsinmi ààrẹ bọ́lá tinubu lọ sílùú yúróòpù eléyìí ti ń lọ lọ́wọ́ wọn pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹjọ́ tó wà nílẹ̀ lórílẹ̀‐èdè amẹ́ríkà nípa ìfisílẹ̀ àkọsílẹ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ààrẹ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìbásọ̀rọ̀ ìlú olóyè sunday dare ló fọ̀rọ̀ náà léde lánàá òde yìí wípé ìrìn àjò tinubu ọ̀nà ti ṣètò rẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìsinmi ọlọ́dọọdún tí wọ́n sì ṣe ìkódànù ọ̀rọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ìgbìyànjú wípé ààrẹ rìnrìn àjò lọ sí europe nítorí ọ̀rọ̀ ẹjọ́ eléyìí tó ní ṣe pẹ̀lú ìwé òfin fua ní orílẹ̀-èdè amẹ́ríkà dáre fèsì náà lójú òpó x-ray nírọ̀lẹ́ àná pẹ̀lú àpèjúwe wípé ìgbìyànjú láti so ìrìn àjò ààrẹ pọ̀ mọ́ ẹjọ́ orílẹ̀-èdè amẹ́ríkà wọn ló dàbí ìṣinilọ́kàn ààrẹ tinubu ló gbéra kúrò nílùú àbújá ní ọjọ́ àìkú lọ sílùú europe láti bẹ̀rẹ̀ ìsinmi ọlọ́sẹ̀ mẹ́ta gẹ́gẹ́ bí lára ìsinmi ọdọọdún rẹ̀ pẹ̀lú bí london lórílẹ̀-èdè uk bó ti ṣe jẹ́ ibi tí ó ti kọ́kọ́ dúró adelé fún gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ amòfin tó jẹ́ agbẹjọ́rò báyọ̀ lawal ló ti ṣe àtúnjẹ́rìísí ìfarajìn ìjọba lórí dídáàbòbò ẹ̀mí tó ń ti dúkìá nípasẹ̀ àjọṣepọ̀ eléyìí tó gbọ̀ngbọ́n pẹ̀lú àjọ aláàbò tó ń ti àwọn èèkàn tọ́rọ̀ kàn nílùú lawal ṣàlàyé ọ̀rọ̀ náà lánàá òde yìí nílùú ìbàdàn nígbà tí akọ̀wé ìjọba ẹni tí í ṣe ọ̀jọ̀gbọ́n musbah babatunde tó lọ sojú rẹ̀ níbi ètò ìkọ́ni eléyìí tó ní ṣe pẹ̀lú àkójọpọ̀ ìgbésẹ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ àti èsì sí ìdúkòókò ìhàlẹ̀ tó ní ṣe pẹ̀lú àwọn owó kan tí ò bó fi mọ bí ti ń kọjá ètò náà ló wáyé ní ilé iṣẹ́ ìjọba ní agodi adelé fún gómìnà wá ṣàlàyé ọ̀rọ̀ lórí bí ìpínlẹ̀ yìí ti ṣe fi kún okun àjọṣepọ̀ wọn pẹ̀lú àjọ tí ń gbógun ti ṣíṣòwò olúmọkúmọkú ìyan efcc láti dènà mọ́ ìlò òkúlo ojú òpó ìrànwọ́ ọmọnìyàn àti ọ̀nà tí àwọn agbésùnmọ̀mí tó fi mọ́ àwọn ọ̀daràn tí wọ́n fi ń rí owó gbà lawal wa pè fún ìfimúfilẹ̀ alágbára pàápàá jùlọ lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé eléyìí ti ń wáyé lápá gúúsù ìwọ̀ oòrùn lára àwọn tó láǹfààní láti wà níkàlẹ̀ níbi ètò náà láti rí kọmíṣánná fún ẹ̀ka ohun àmúṣagbára ọ̀jọ̀gbọ́n dahood sangodoyin kọmíṣánná fún ìdókòòwò ìṣòwò àtọ̀rọ̀ iléeṣẹ́ ọ̀jọ̀gbọ́n soliu adelabu kọmíṣánná fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iṣẹ́ àti ìrìnà abdulmajid mogbojubola tó fi mọ́ àwọn akọ̀wé àgbà adarí tó ń ti àwọn àgbààgbà òṣìṣẹ́ lẹ́nu iṣẹ́ ìjọba gbogbo ẹgbẹ́ òṣìṣẹ́ nlc náà ti bu ẹnu àtẹ́ lu bí owó epo bẹntiró ti ṣe ròkè lórílẹ̀‐èdè yìí wọ́n ṣàpèjúwe rẹ̀ bí ohun tí ò yẹ ní ìtẹ́wọ́gbà akọ̀wé àgbẹ̀ ẹgbẹ́ náà benson hooper olókọ̀rọ̀ léde lánàá ní èsì sí bí owó epo bẹntiró ti ṣe gbẹnu òkè ó wá ṣe ìkìlọ̀ wípé ìgbésẹ̀ náà ó lè mú nǹkan nira sí i lórí ọrọ̀ ajé àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ fún àwọn òṣìṣẹ́ tó ń ti àwọn ìdílé tí owó oṣù wọn kéré jù jọjọ tí wọ́n sì ń tiraka pẹ̀lú iye owó ọkọ̀ oúnjẹ tó ń ti ìgbé ayé ó pàá sọ̀rọ̀ lórí bí àfikún ọ̀hún bó ti ṣe sòro pẹlu bi owo epo ti se jawale lagbaye o bere yo bere idi ti ijoba ko se gbe epo to po fun ebu foko Dangote lati sa atileyin iranwo ipese ati lati mu nkan derun lori oro to ni se pẹlu owo epo esi egbe osise NLC on lo tele bi owo epo to se roke debu foko Dangote to se tin fa ikominu laarin awon loko onisowo to fi mo awon ara ilu lori bi nkan ti won gogo si Are lo Zambia Akinde Ichilema one won ti bora funfun gba keji lati lo sa keji to si jeje lati ni kun akosile ere to ni se pelu toro aje ti akoso akoko re kokose o se leri eleyi to da lori idagba soke anfani ati aisike fun gbogbo ara lo Zambia Ichilema ni won bora fun lana ode yi ni Lusaka leyin to jawe olubori ninu eto odibo are ojo ketala osu kejo Ogunlogo awon alatele alatileyin re ninu egbe oselu atawon olori ile adulawo oni won lanfa ni lati wa nibi ayeye na nigbati eni won jo dije o wa labe esun iditemolu ti won se timu si ahama to si nbebe wipe kori be Ichilema wa soro lori bi akoso re bi o ti mu igbedide ba eto oro aje won ti o si mu oro aje ilu na gboro si Owo epo robi lagbaye lo ti fo soke pelu bi ohun to koja ida meje to mu afikun to de ba lose yi to di ida mewa leyin atuse rogbodiyan awon omo ologun laarin orilede America ti Iran igbese ohun ti fikun ikominu nipo won amusagbara to si mu awon afowodokowo lati se atunyewo iwoyoro aje Iyo won lo fo soke leyin ikolu orilede America si erokusu Iran ni oju ona ori omi Hormuz So far, ikolu ni anda pada sira wa ile ti Tehran se lodi si America lawon orilede orisidisi ojo ona ikojo ori omi Hormuz ohun oni won pe yo si wa ni gbigbe tipa ti idiwo ohun si tin fikun eru eleyi to ro mo iye owo epo lagbaye awon okunrin meje to nti obirin meje na ti fesun ipaniyan kan leyin ti won ri oku to ara omo obirin lenje eleyi ti won ti gun pa nile won to wa ni Sheffield omo tuntun won ni won ri nile Holywell to wa ni agbegbe Winkobank ni owuro ojo Aiko leyin ti awon kan pe awon olopa lori ikominu nipa abo omo ohun awon olopa wi pe okunrin meji ti ojo ori won je mokandinlogun ati mejideni ogoji to fi mo awon obirin meji tojo ori ti won je ogun ati metadeni ogoji oni won ti fesin paniyan na kan eyi to ni se pelu bi omo na ti se jade laye ati bi won ti gbianju lati dina mo idajo ododo lori sise ipamo bi won ti se gbemi omo na awon olopa ti wa wi pe awon mererin ohun oni won ti wa ninu ahamo waye ti won si farahan ni waju ile ejo Sheffield laipe ojo Ninu iroyin re idaraya olori akoni mo gba iko egbe agbabolu awon obirin Nigeria tojo ori won wa labi ogun odun ti ko Falconet eni ti se Moses Adoko oloti foro lede wipe awon ti gbaradi fun idije ife eye agbaye awon obirin tojo ori won wa labi ogun odun fun todun 2026 Adoko tun jeri si wipe ko si ikominu ifarapa kankan lara awon agbabolu won saju idije ifese won se gun fi koju iko Spain Adoko soro na lana ode yi leyin ti iko egbe agbabolu Falconet ti gba ami ayo kan si okan pelu South Korea ninu igbaradi to je ti asekagba nilo Poland o wi pe iko won ti pare ifese won se igbaradi be si re won ti setan fun idije run ni taratara Adoko ewe jeri si wi pe iko Falconet ti padanu opolopo anfani lati jawe olubori ninu idije eleyi ti won kokko gba nigba to gboriyin fun iko South Korea lori ebo ti fakoyo Nigeria o mo bere polongo ife eye agbaye koju iko Spain ni ojo aje eleyi ti o nbo yi eyi lo pin akojo peroyin agbaye fun ti osan oni sugbon kin to ma lo egbo awon koko to wa ninu iroyin na lekan si Ijoba apapo ti kede wipe irin ajo isinmi are Bola Tinubu lo silu Europe eleyi to nlo lowo won ni oni kankan se pelu oro ejo orilede America eleyi to wa nle Adele fun gomina ipinle Oyo amofin to je agbejoro Bayola wa lo ti se atunjeri si ifarajin ijoba lori dida abobo emi ati dukia nipase ajosepo eleto gbongbon pelu awon ajo alabo to nti awon ekan toro kan ààrẹ ìlú Zambia Kainde Hichilema ni wọ́n ti búra fún ìgbà kejì tó sì jẹ́jẹ́ láti níkun àkọsílẹ̀ èrè lórí ọrọ̀ ajé àti àkóso àkókò rẹ̀. Ó ṣèlérí eléyìí tó dá lórí ìdàgbàsókè àǹfààní tòun ti ICK fún gbogbo aráàlú Zambia. Owó epo rọ̀bì lágbàáyé ló fò sókè pẹ̀lú ohun tó kọjá àdá méjì tó mú àfikún tó débà lọ́sẹ̀ tó di ìdá mẹ́wàá lẹ́yìn àtúnṣe rògbòdìyàn àwọn ológun láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti Iran. Olórí akọ́nimọ̀-ọ́gbà ẹ̀kọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àwọn obìnrin Nàìjíríà tọ́jú orí wọn wà lábẹ́ ogun ọdún yún ikọ̀ Falconet ẹni tí í ṣe Moses Aduko. Ó ló ti fọ̀rọ̀ léde wípé àwọn ti gbaradì fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé táwọn obìnrin tọ́jú orí wọn wà lábẹ́ ogun ọdún tọdún 2026. Ó tún wá jẹ́rìísí wípé kò sí ìkọminú ìfarapa kankan bó ti wù ó mọ lára àwọn agbábọ́ọ̀lù àwọn ṣáájú ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ gunfí kojú ikọ̀ Spain. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní. Àkójọpọ̀ tó ń ti àtúntò ìròyìn náà ń lo wáyé látinú kulu ìkóròyìnjọpọ̀ wa. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo. Wells Radio 893 bákan náà ẹ bá wà nífẹ̀ẹ́ kẹ́ẹ̀sì bá wà pín káàkiri lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM fanpage lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com fún ìròyìn eléyìí tó bá ṣojú yín tẹ ẹ fẹ́ kàn sí wa lórí ẹ̀ ẹ kàn sínú kulu ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 0916-893-2000. Oyé Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o. Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ kú kalẹ̀.
1: Ẹ̀bílẹ̀ ẹ mọ́ yìí kúrò. Wells Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ́wàá.

0: kọ́kọ́ kan má jẹ́ kóun ló ń dáná, ló ń gbálẹ̀, ló ń fọṣọ, ló ń fọbọ́, ló ń ṣiṣẹ́ látàárọ̀ dalẹ́, tó kàn jẹ́ pé kọ́kàn wà ń bẹ̀ ni àbọ́kọ́ ti lọ́ tiẹ̀. Ìyàwó nìkan ló tiẹ̀ wá wà nílé pẹ̀lú ọmọ tuntun àti bóyá wọ́n tún ní àwọn ẹ̀gbọ́n gan tó kàn ṣiṣẹ́. Tó ẹ fẹ́ ran ẹni yìí lọ́wọ́ nírú àkókò yìí láti ṣe gbogbo àwọn iṣẹ́ ilé tó le fa kó ẹni yìí kó wà kó rẹ̀ kọjá àyè tó fi máa di wípé ó máa jẹ́ kẹ́ni yìí máa wọ depression. Because ẹ mọ̀ pé ìtọ́jú ọmọ tuntun ṣe kékeré, àìsàn ń bẹ́ ń bẹ̀ lálẹ́, àwọn ọmọ yìí wọ́n máa jí lálẹ́, ọmọ kékeré wọ́n máa fi ojúmọmọ sùn ni, alẹ́ ni ojúmọmọ tiwọn. So ẹni tó ti ṣiṣẹ́ látàárọ̀ kò tún ní le sùn lálẹ́. Gbà yìí gan ni ẹni yìí àbẹ̀ sí ronú wípé báwo láyé òun tẹ̀ ṣe wá rí báyìí, òun tóun jẹ́ báyìí jẹ́ báyìí jẹ́ báyìí tẹ́lẹ̀, kóun tó bímọ àbí kóun tó márì. Àwọn nǹkan tó ń fa depression fáwọn obìnrin nìyẹn. Ká gbárùkù ti obìnrin yìí nírú àkókò yìí, ẹ má kàn lọ kí wọn nílé tán bá ti bímọ, kẹ́ tún máa respect kó obìnrin yìí kó máa kó tún bọ́ sí kíyìn kó tètè máa gbóyán kó máa rò màlà kó máa pòkọ́ kó máa ṣe gbogbo ẹ̀ fún yín. Ẹ ti jí láàárọ̀, ẹ ti bá dáná, ẹ ti bá pòkọ́, ẹ ti ṣe báyìí fún gbogbo àwọn nǹkan ìyámúnú ẹni yìí máa dùn. Òun gan ò ní rí reason láti jẹ́ pé inú ẹ fẹ́ bàjẹ́ nígbà àkọ́kọ́. Ọkọ ó ti jí, ìyàwó ń dáná, ọmọ ń sunkún, ó ti sáré gbé ọmọ pé fíbo lóúnjẹ ọmọ yìí wà kéèmí máa fún lóúnjẹ, ìwọ máa ṣe nǹkan tó ń ṣe. Ẹ support, kò sí nǹkan tó ṣe ọkùnrin tọkùnrin náà bá dáná. Àwọn nǹkan yìí ó máa ran obìnrin yìí lọ́wọ́ láti jẹ́ kínú ẹ máa dùn. Òun gan ò ní rí ìdí kankan láti jẹ́ ó máa bà nínú jẹ́ àbí láti sọ wípé ó máa ronú lọ jìnà.
1: Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ti aspect of seeing healthcare provider fún irú ẹni tí ó bá jẹ́ wípé the kind of postpartum depression tó ń ní ó need láti lọ rí healthcare provider. Ìgbésẹ̀ wo ni kán gbé?
0: Ẹ ṣe gan ma. Bí mo ṣe sọ, so ẹni tó bá jẹ́ wípé ó ti wulẹ̀ wọ depression yìí tán pátápátá, àwọn nǹkan tán le ṣe, ìgbésẹ̀ tó le gbé, ọkọ náà tó bá ṣe pé ìyàwó ẹ ti wọ depression tán, ẹ gbé obìnrin yìí lọ hospital láti lọ rí doctor. Ẹ lọ sí teaching hospital níbi tẹ́ni yìí àti rí specialist tó jẹ́ wípé ó mọ nǹkan tó ń ṣe ẹni yìí gangan. Lómi yìí ó dẹ̀ ti ń kú lọ, especially obìnrin tó bá ti jẹ́ pé ó ti ronú débi wípé ó ti rò pé kóun ti pa ọmọ yìí gan, ó máa fóun nísinmi àbí kóun ti lọ para òun. Irú obìnrin bẹ́ẹ̀ ẹ̀fẹ́ ní lọ gbé lọ rí doctor abẹ́lé o, ẹ fẹ́ lọ rí specialist ni. Ó ní nǹkan tá à ń pè ní therapy, talking therapy. Àwọn míì pẹ̀lú talking therapy yìí they can recover fully, ara wọn máa yá pátápátá from postpartum depression yìí. Talking therapy níṣe pẹ̀lú ẹni yìí a máa lọ rí doctor yìí tó specialize in this area, a máa rí wọn, wọn a máa sọ̀rọ̀ gbogbo bó ṣe ń feel tí ò ti lè sọ látọjọ́ yẹn, ẹni yìí ni a máa sọ fún doctor yìí, máa sọ nǹkan tó lè ṣe nígbà tí irú àwọn èrò bẹ́ẹ̀ bá wá. Àwọn kan báyìí òun là ń pè ní talking therapy, wọ́n máa ní sessions tán máa ṣe. Another one tún ni wípé àwọn míì ó lè jẹ́ pé wọ́n máa ní láti place wọn sí orí oògùn tá ń pè ní antidepressant ni, so that a help wọn. And then with pẹ̀lú oògùn yìí àti talking therapy àti self care tí mo ti kọ́kọ́ sọ náà ni wípé bí a ṣe ń care fún obìnrin nínú ilé, gbogbo ẹ̀ ó máa help, ó máa ran obìnrin yìí lọ́wọ́ láti jẹ́ kí ara wọn yá, completely recover from postpartum depression. First aspect of preventing or treating this postpartum depression is the self care part, which I have explained earlier about how you care for the lady in the house and how you support her to reduce the workload and all of that. So those ones can help how you make her happy, do things that make her happy, and how women do things that make themselves happy as well. And then the second part can be talking therapy, where you are seen as a consultant or a specialist in mental health, specialist in these aspects, and they are able to take you through certain suicidal thoughts or the thought of harming the baby or yourself or the partner. Some people can be really bad to the point that they are having thoughts of even harming their partner. You want to see specialists at this point. The husband also needs to support them at this period of time by taking them to their sessions, make sure they are being adherent to their therapy.
2: 89.3 FM, your preferred wholesome radio.
3: Láti ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ 89.3 FM gẹ́rẹ́gẹ́ lago márùn ìrọ̀lẹ́ lù.
2: The time is 5 PM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.

0: ajínrere Felicia Ìyábọ̀dé Ògúnṣọlá tí gbogbo yín mọ̀ sí ẹfún ṣetán Aníwúrà Ìyálóde ìlú Ìbàdàn. Mo ń pè yín sí pé ẹ máa gbọ́ Wells Radio 89.3 FM lóòrèkóòrè ní gbogbo ìgbà tọmọtọmọ. Rédíò tó gbayì tó gbẹ̀yẹ ìkànnì agbọ́mọgbẹ́. Orúkọ mi ni Ìyábọ̀dé Ògúnṣọlá tí gbogbo yín mọ̀ sí ẹfún ṣetán Aníwúrà.
1: Ọmọ àtòyè sọ àlẹ́ wa.
2: 89.3 FM, your preferred wholesome radio.

àmọ́ kí yín ẹ̀ka alẹ́ ẹ̀sìnkúṣẹ́ látàárọ̀. Àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wà lọ́ndẹ́sẹ́tì gbọ́ yín láti ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga agbọ́mágbẹ́ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni oníròyìn yín. Ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìgbìmọ̀ ilé aṣojú ṣòfin lélẹ́yìí tí ó ṣe bẹ́ẹ̀ tó ń ṣe àyẹ̀wò sórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ilé iṣẹ́ àti àjọ èyàn PFIPC ti yanjú ọ̀rọ̀ nípa gbàjàbíàmílà. Wọ́n ṣàfihàn àwọn ìwé ayédèrú lè tó ní ṣe pẹ̀lú àjọ náà. Àjọ tó ń bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí INEC ṣèkìlọ̀ wípé àwọn ìròyìn aṣinilọ́nà AI lè ṣàkóbá fún ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027. Ilé-iṣẹ́ ọmọ ogun orí omi orílẹ̀-èdè Nàìjíríà ṣe àfilédè àwọn ẹbu ìfọpo lẹ́yìn tí ò bófinmu pẹ̀lú àwọn ibi ìkópo pamọ́ sí lẹ́yìn tí wọ́n ti rí epo lẹ́yìn tó tó jálá 180,000 tí wọ́n fura sí wípé wọ́n jí pọ̀n. Ilé-iṣẹ́ Uber dáwọ́ iṣẹ́ dúró lórílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣíṣọ lójú ìgbésẹ̀ òfin lórí goro ìkólẹ̀ sí ilé sílé. Wọ́n fún àwọn tọ́rọ̀ kàn ní orí ọ̀fẹ́ wákàtí 48. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìgbìmọ̀ ilé aṣojú-ṣòfin tó ń tọ̀nà wádìí àjọ ìjọba àpapọ̀ lórí ìgbélárugẹ ìdásí ilẹ̀ òkèrè tí a mọ̀ sí PFIPC lè tó mú awuyewuye lọ́wọ́ ti yanjú ọ̀rọ̀ nípa ẹni tí ṣe olórí òṣìṣẹ́ fún ààrẹ Eyín Ọ̀fẹ́mi Gbàjàbíàmílà nínú ẹ̀sùn wípé ó fọwọ́ sí ìdásílẹ̀ àti pé ó kópa nínú ilé-iṣẹ́ náà. Ìgbìmọ̀ ọ̀hún eléyìí tí Yusuf Adamu Gagdi tó jẹ́ alága rẹ̀ tó ṣàlàyé àbọ̀ ìwádìí wọn ní eléyìí tó ti rí wípé ìwé ìgbanisíṣẹ́ tí wọ́n fún ọ̀gá àgbà àjọ ọ̀hún ìyẹn ọmọọba Adeniyi Adeyemi tó ní ìbuwọ́lù gbàjàbíàmílà lórí náà ti rí pé kìí ṣe ìbuwọ́lù olórí òṣìṣẹ́ sí ààrẹ ọ̀hún. Àwọn ẹ̀rí láti ọ̀dọ̀ ìgbìmọ̀ ìtọpinpin náà fi hàn wípé irúfẹ́ lẹ́tà náà wípé kò jáde láti ilé-iṣẹ́ ààrẹ tàbí láti ọ̀dọ̀ olórí òṣìṣẹ́. Àjọ olómìnira tó ń bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí INEC ti ṣèkìlọ̀ wípé àwọn ìròyìn ayédèrú tó jẹ́ ti ìmọ̀ ìjìnlẹ̀ àfọwọ́dá AI lè ṣàkóbá fún ìdúródédé àwọn ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027. Ẹni tí ṣe alága àjọ INEC lórílẹ̀-èdè yìí ìyẹn Ọ̀jọ̀gbọ́n Joash Amupitan SAN ló ṣèkìlọ̀ yìí lónìí nílùú Abuja. Ó ṣàlàyé àwọn ìgbésẹ̀ àjọ náà lórí ṣíṣàmúlò ìmọ̀ ẹ̀rọ àti èròǹgbà wọn lórí ṣíṣe ètò ìdìbò ipò ààrẹ aláyẹ̀wò láti mọ ìmúrasílẹ̀ ṣáájú ètò ìdìbò ọ̀hún. Àmúpìtàn ṣàlàyé pàtàkì ìròyìn ògidì eléyìí ló jẹyọ nínú àtẹ̀jáde tí ẹni tí ṣe adarí ètò ìdánilẹ́kọ̀ọ́ àwọn olùdìbò àti ìkéde àjọ INEC ìyẹn Victoria Etamesi tó fọwọ́ sí lẹ́yìn ọ̀rọ̀ àpilẹ̀kọ lẹ́yìn tí kọmíṣánná àpapọ̀ àjọ náà ìyẹn Sunny Adamu SAN tó sọ lórúkọ Àmúpìtàn níbi ètò ìpàdé àpérò àwọn onímọ̀ nípa ìbáraẹnisọ̀rọ̀ àti ẹgbẹ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ orílẹ̀-èdè yìí. Ilé-iṣẹ́ ọmọ ogun orí omi orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe àkọọ́lẹ̀ àṣeyọrí míì nínú àwọn akitiyan tó ń lọ lọ́wọ́ tako jíjí epo àti fífọ epo lọ́nà tí ò bófinmu. Níbi tí wọ́n ti ṣàwárí àwọn ẹbu ìfọpo lè tí ò bófinmu mẹ́ta, báwo ìképo sí lè tó tó mẹ́fà àti jálá epo tó tó 180,000. Àtẹ̀jáde kan lè tí adarí fẹ́tọ̀ ìròyìn ilé-iṣẹ́ náà ìyẹn Navy Captain Abiodun Fọlọ́hunṣọ tó fi léde lọ́jọ́ òru òní
níbẹ̀ in ló ti ṣàlàyé ìlànà létí ètò náà tó fi wáyé àti àlàyé lórí pàtàkì ìgbésẹ̀ ọ̀hún. Iléeṣẹ́ ìfọkànṣiṣẹ́ Uber ti kéde dídáwọ́ iṣẹ́ rẹ̀ dúró lórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn àyẹ̀wò lórí okòwò rẹ̀, pẹ̀lú àlàyé wípé ìgbésẹ̀ yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ kejì oṣù kẹsàn-án ọdún 2026. Eléyìí ló jẹyọ nínú àwọn àtẹ̀jíṣẹ́ lẹ́ẹ̀tọ́ fi ránṣẹ́ sí àwọn dírẹ́bà tí ń bá wọn ṣiṣẹ́ lọ́jọ́rú. Iléeṣẹ́ náà ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí eléyìí tó nini lára, ṣùgbọ́n wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti bá wọn dòwòpọ̀ láti ọ̀pọ̀ ọdún tó ti wà lórílẹ̀-èdè Nàìjíríà. Tí ṣe Adelé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ìyọ̀nbáyọ̀ Làwáà ti ṣe ìfìdímọ́lẹ̀ ìfarajìn ìṣèjọba yìí láti dáàbòbò ẹ̀mí àti dúkìá nípa ṣíṣètò ìrólágbára ìbáṣepọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ elétò ààbò àti àwọn àjọ míì tọ̀rọ̀ kàn. Lẹ́ni tí akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ Ìyọ̀n Ọ̀jọ̀gbọ́n Múṣíbá Òbá Bátúndé tó ṣojú fún níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ lórí ìtanijí, ìwádìí àti ìfèsì àwọn ìdíkokò lẹ́ẹ̀tọ́ dìrọ̀mọ́ ìlànà ìnáwó. Ètò náà gẹ́gẹ́ bí ó ti ṣe wà nínú àtẹ̀jáde tó jáde láti ọwọ́ olùdámọ̀ràn pàtàkì fún gómìnà Ṣèyí Mákindé lórí ètò ìròyìn Ìyún Sulaiman Ọlárewájú tó wáyé nínú gbọ̀ngàn Western Hall ní agbègbè Agode nílùú Ìbàdàn tí í ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbẹ̀ ló ti ṣàlàyé ìbáṣepọ̀ ìjọba ìpínlẹ̀ yìí pẹ̀lú àjọ tó ń gbógun ti ṣíṣe owó ìlú kúmọkùmọ tí a mọ̀ sí EFCC láti dènà fífowó ìlú ṣe wàsá tàbí ṣíṣàmúlò rẹ̀ fún ìwà ọ̀daràn. Mo ṣàlàyé pàtàkì ìjígìrì àwọn tọ́rọ̀ kàn láti ṣi dírí pé àyípadà dé bá àwọn ìlànà yìí àti lórí àyípadà ètò ààbò ní ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè yìí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gùnlé ìgbésẹ̀ òfin olójúlé sójúlé lórí ìlànà ìṣàmúlò goro ìkólẹ̀ sí jákèjádò ìpínlẹ̀ yìí pẹ̀lú ṣíṣàmúlò àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àyíká àti nǹkan àlùmọ́nì láti gùnlé àyẹ̀wò àwọn iléègbé, ibi okòwò àti àwọn ibòmíì láti rí pé àwọn ènìyàn ń tẹ̀lé àṣẹ ṣíṣe ìdọ̀tí bó ti tọ́ àti bó ti yẹ. Ẹ ti ṣe kọmíṣánná fọ́rọ̀ àyíká àti ohun àlùmọ́nì Ìyún Ọ̀nàrẹ́bù Adémọlá Adẹ́rìntọ́ ló ṣàlàyé eléyìí lásìkò ìṣíde ìgbésẹ̀ òfin ọ̀hún lánàá. Ó ṣàlàyé pàtàkì ìgbésẹ̀ yìí láti lè mú àdínkù dé bá àwọn àdojúkọ ìlera nípa ìdọ̀tí. Èyí ló pin ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní. Ṣùgbọ́n ká tó máa lọ, ẹgbẹ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí. A mú wá fún yín pé ìgbìmọ̀ ilé aṣojú-ṣòfin lẹ́ẹ̀tọ́ tanáwádìí àjọ ìjọba àpapọ̀ lórí ìgbélárugẹ ìdásí ilẹ̀ òkèrè tí a mọ̀ sí PFIPC lẹ́ẹ̀tọ́ mú awuyewuye lọ́wọ́ ti yanjú ọ̀rọ̀ nípa ẹni tí ṣe olórí òṣìṣẹ́ fún ààrẹ Ìyún Fẹ́mi Gbàjàbíàmílà nínú ẹ̀sùn wípé ó fọwọ́ sí ìdásílẹ̀ àti pé ó kópa nínú iléeṣẹ́ náà. A mẹ́nuba wípé àjọ tó ń bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè yìí Ìyún INEC ti ṣèkìlọ̀ wípé àwọn ìròyìn ayédèrú tó jẹ́ ti ìmọ̀ ìjìnlẹ̀ àfọwọ́dá AI lè ṣàkóbá fún ìdúródédé àwọn ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027. Amúhà fún yín pé iléeṣẹ́ ọmọ ogun orí omi orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe àkọọ́lẹ̀ àṣeyọrí míì nínú àwọn akitiyan tó ń lọ lọ́wọ́ tako jíjí epo àti fífọ epo lọ́nà tí ò bófin mu, níbi tí wọ́n ti ṣàwárí àwọn ibu ìfọpo tí ò bófin mu mẹ́ta, báwo ìpépo pamọ́ sí mẹ́fà àti jálá epo tó tó 1,190,000.
Atumu wa fi pe ile ise ifoko sise Uber ati kede didawo ise re duro lorilede Nigeria leyin ayewo lori okowo re pelu alaye wi pe igbese yi yo bere lati ojo keji osu kesan odun 2026 lakotan amwa fun pe ijoba ipinle Oyo ti gunle igbese ofin olojule sojule lori ilana isamulo ogoro ikole si jake jado ipinle yi pelu sisamulo awon osise ile ise to ri si ora yika ati awon kan alumoni lati gunle ayewo awon ile igbe ibi okowo ati awon ibomi lati ri pe awon eniyan tele ase sise idoti bo ti to ati bo ti ye akojopo ati atuto iroyin te gbo ilowa lati owo kunle olowo ayewa lati ma gbo wa ni awon oju opo ibanidore wa gbogbo at west radio 893 atule ba gbo wa ni oju opo facebook west radio 893 fm fan page atule kan si wa loju itakun agbaye www.westradio893.com Aye wa lati kan si yara iroyin wa lori ero ipe abi loju opo WhatsApp to ba ni iroyin te fe fi to wa leti loju opo 091 6893 2000 Temi tope Olawole ni oruko temi e seun te n gbo wa Olorun yo bukun yin orun ayo lasun

0: sasa gbe la nle ko dide ko to wa yanju e ko to dariwo
1: Toko tó dariwo balẹ̀ bí ara ń tẹ̀tẹ̀ ó gòrí àtàgbẹ̀ onílé apá ọ̀tún ó yẹ tètè gbé sónílé apá òsì kẹyẹ lé ó gbọ́ kó sọ fún toko káàdáná ó gbọ́ kúrò fún ọbẹ̀ olùgbẹ̀mẹ̀gà ọmọ mọ́tọ̀ṣọ́ dé ẹni táàrún dé abẹ́ mọ̀ pé táàrún yàtọ̀ sẹ́ni tó yọjú ràn ni rédíò apostol lórí ètò kó tó dariwo ẹ jẹ́ àjọ gbọ́.

ya ọ̀rẹ́ sí ọ̀rẹ́ tó fi má ládùúgbò ẹni torí kò gbọdọ̀ dariwo. Fún gbogbo ẹ̀yin tá ń pọ́n lójú ò, ẹ̀yin tó ń fẹ̀tọ́ dùn lórí ètò kó tó dariwo lolúgbẹ́mi gan mọ́tọ̀ sọ yóò ti máa yanjú ẹ̀.

0: onílé mo bodè.
1: Kí tó wọlé o ajá o ṣùpá ni mí mo bodè Ọlọ́run bàbá mi. Torí pé ewúrẹ́ tó wọlé tí ò bodè ó dẹran àmúṣẹbọ àgùntàn bọ̀lọ̀jọ̀ tó náà wọ̀lú tí ò bodè ó dẹran àmúbọ̀ ọ̀ṣà. Kábíyèsí olódùmọ̀rẹ̀ Ọlọ́run ọba mi ìbàrẹ́ àkọ́dà ayé àṣẹ̀dá ọ̀run ọba mi bẹ̀bẹ̀bẹ̀ tó ti ń bẹ̀ káyó tó mọ̀ bẹ̀ tó ní á mọ̀ bẹ̀ ọ̀wàwàwà tó ti wà kéèyàn ó tó mọ̀ wà tó ní á mọ̀ wà. Ọlọ́run ọba mi tí ò lórogún tí ò lọ́bà kan kábíyèsí rẹ̀ olódùmọ̀rẹ̀ Ọlọ́run ọba mi ìbàrẹ́ ó tóbi tóbi ọ̀run ò gbà ọ́. Ó fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ ọ̀run ò gbà ọ́. Ó ga ogun ọ̀run ò gbà ọ́ o. Ẹ̀bọ́run ò ṣe gbà ọ́ bẹ́ẹ̀ náà láyé yìí ò gbà ọ́. Ó á fọ̀run ṣelé ó fi ayé ṣe àpótí ìtìṣẹ̀. Gbogbo ayé pátápátá wá dàbí ẹlẹ́ngà níwájú rẹ̀ ọba mi òkè. Kábíyèsí rẹ̀ olódùmọ̀rẹ̀ Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ẹ̀rọ ń bà mí olódùmọ̀rẹ̀ ẹ̀rọ ń bà mí o torí pé ohun tó fi ń ṣàgbára gan kò yé èèyàn. Ayé wàwàwà èèyàn tututu kò ṣe tú. Mo dáyé mo bárun lórí ni bó ṣe débẹ̀ èmi ò mọ́ o. Mo dáyé mo bálà lọ́wọ́ ni alábẹ tó kọ́ èmi ò mọ́. Ó fi egungun rọmọ sínú aláboyún, aláboyún ń jẹ gbígbóná, ìtún ń jẹ tútù, bẹ́ẹ̀ kò débi ọmọ ń gbé o. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Mo ń tẹlẹ̀ ilẹ̀ òjì mọ́ mi lẹ́sẹ̀ rí, bẹ́ẹ̀ sì rí ayé yìí orí omi ló gbélé. Ẹ̀rọ ń bà mí olódùmọ̀rẹ̀. Ohun tó fi ń ṣàgbára òye èèyàn. Alátijọ́ mo ti ń wo sọ́mọ̀ kò jálù mí lórí rí. Bẹ́ẹ̀ kò sópo kan tó fi gbèrò o. Ẹ̀rọ ń bà mí olódùmọ̀rẹ̀. Ohun tó fi ń ṣe agbára kò yé èèyàn. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ìwọ nìkan lọba kan ṣoṣo tí gbogbo ọba ayé yìí ń ṣe kábíyèsí fún. Ìwọ nìkan lọládé kan ṣoṣo tí gbogbo aládé ayé yìí ń ṣí fìlà fún. Ìwọ ló ń fọ bá jẹ ìwọ náà ló tún ń rọba lóyè. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ò ń sọ gbogbo ayé lẹ́ẹ̀kan ṣoṣo kò sí síkíọ́rítì kan ti ń sọ. Ẹ̀rọ ń bà mí olódùmọ̀rẹ̀. Ohun tó fi ń ṣàgbára kò yé èèyàn. Kábíyèsí rẹ̀ olódùmọ̀rẹ̀. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ògbéni níjà kẹ́rù ó sì tún máa bò níjà. Òbẹ́ nìkan jà tọwọ́ bọ gbogbo aráalé lójú. Ẹ̀ṣẹ̀ bí wọ́n ló gbèjà àwọn ọmọ Israẹli ìjà lọ́jọ́ sí. Òtòjú Fáráò àtàlàṣejù rẹ̀ bọ adágún omi pupa. Kábíyèsí rẹ̀ olódùmọ̀rẹ̀. Ẹ̀bó bá ti dé ó ti dé náà nù. Ẹ̀rù ń bà mí o. Ẹ̀rù jẹ́jẹ̀jẹ́ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù bẹ̀rù lẹ́rù. Ẹ̀rù jẹ́jẹ̀jẹ́ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù lẹ́rù wọ́ gbó lọ. Ẹ̀rù wá rẹ́rù ẹ̀rù ń sá gbogbo wọn pátápátá ń sáré òjò kíjò kíjò kíjò. Kábíyèsí rẹ̀ olódùmọ̀rẹ̀. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ìwọ ni alápá iná, olójú iná, ọlọ́wọ́ iná, ọlọ́rọ̀ iná, àgbógbára rẹ̀ kìkìdá iná ni olódùmọ̀rẹ̀. Ìwọ gan ni náà jónirun o. Ló fi jẹ́ pé bó bá wù mí, mo lè pè ọ́ ní àkọ́kọ́ nínú iná. Bó bá ṣètún wù mí o, mo lè pè ọ́ ní ẹ̀kẹrin nínú iná. Àti àkọ́kọ́ àtẹ̀kẹrin, ìwọ náà níná tí ń jó ìgbẹ́ tí ìgbẹ́ ò ṣerun. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Akẹ nínú ilé, akẹ lójú ogun, arúdẹ́dẹ́ ọlá, ọba mi arúdẹ́dẹ́ ọlá. aláàfin àjọbọ aṣú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ bí òjò ọ̀rọ̀ gọjígọ̀ ẹkùn ọkọ̀ òkè gbóló ìgbà ni ti ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ọmí abíẹ̀ṣẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀rọ ẹ̀ ń bà mí o ó mọ̀ ti dìjẹjọ ńgbà mò ń dágbére lórí ètò yìí mo ní bó bá dùn ní kájọ pàdé ẹ̀yin kọ́ yìí ọ̀rọ̀ tẹ́mi sọ láyà àjẹjọ òun àbámodá ọlọ́run ọba mi òkè ló bá ń jà lóhùn tẹ̀ ṣé kí n má tàn yín láàrin ìjẹjọ sóní tí mò ń sọ̀rọ̀ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mú ọ̀pọ̀ ìjì ló ti jà ọlọ́run ọba mi òkè ni ò jẹ́ kí ìjì ayé ó gbé wa lọ o àwọn kan ti kú àwa kan la kù lára àwa tá a kù wáyé àwọn kan ń bẹ wọ́n ń tọrọ kú fún wọn ni àmì lára àwa tá a kù àwọn kan fúnra lára tiwọn làwọn ń tọrọ kú fúnra wọn ẹ̀yin wá bí mi lè rè pé kí lóde tó fi rí bẹ́ẹ̀ kò yé mi náà àmọ́ mo rántí ọ̀rọ̀ ọlọ́run o olóhùn ó ṣàánú fáwọn tóhùn ó ṣàánú fún òun ó forí ọ̀fẹ́ òun hàn fáwọn tóhùn ó fi hàn fún ajẹ́pẹ̀mí tí mò ń sọ̀rọ̀ ní ìkànnì west radio 89.3 fm ìṣọ̀lá àti gbogbo ẹ̀yìn tẹ́ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àánú ọlọ́run lájọ rí gbà ṣé kí n má tàn yín o ewúrẹ́ ilé ń wo alápàtà mi bíi kó kú ni àgùntàn ọ̀dẹ̀ ń wo alápàtà mi bíi kó rọ̀run ni èèwọ̀ tọ́mọ ẹ̀dáyé ń wo àwòdì òkè mi ni bíi kó dálápá orí ẹ̀yẹ ní kẹyẹ ẹyọ ọ̀tá ní ń dọ́mọ ẹ̀yẹ lókun àwọn wọn ń dá lóró àwọn ò ní kó lè wá jà n ó tún ní kó ló kó wá mu àmórí ẹ̀yẹ ni ò pẹ́yẹ o bàbá mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì wọn lójú wọn bá mọ̀ ó gbà pónpó lọ́wọ́ onípónpó ó fi fọ́ọ̀mù onípónpó lórí pòpòpò tónípónpó ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tónípónpó ò gbọ́dọ̀ gbé kábíyèsí rẹ̀ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ló jẹ́ nítolúwa nílẹ̀ ayé àti ẹ̀kún rẹ̀ ó ti fìdí rẹ̀ sọlẹ̀ sórí òkun ó sì ti gbé kalẹ̀ lórí àwọn iṣan omi ta ni yóò gòrí ọ̀kẹ́ olúwa lọ tàbí ta ni yóò dùn bí mímọ́ rẹ ẹni tó ní ọwọ́ mímọ́ àtàyà funfun ẹni tí ò bá wọn gbọ́ kan ti ẹ̀ sókè sí asán tí ò sì ní bá wọn búra ìtàn ó ní yóò rí ìbùkún gbà lọ́wọ́ ọlọ́run àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlá rẹ èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ ò tá ń ṣe àfẹ́rí rẹ ọlọ́run jákọ́bù ó ní ẹ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ká gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo fẹ́ wọlé ni o wọ́n á ń bèrè pé ta ni ọba ògo yìí olólùwà tó le tó sì ní agbára ni àlólùwà tó ní agbára ní ogun ẹ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ká gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé o ọba ògo fẹ́ wọlé ni ta lọ́ba ògo yìí olú àwọn ọmọ ogo.

0: kọ́rọ̀ ń ó tó dogun kó tó di pákà lèkè wá jẹ́ dákun ẹjá yanjú ẹ̀. Kọ́rọ̀ ń ó tó di ohun tágbára ò ní ká mọ́ ẹ̀dákun ẹjá yanjú ẹ̀. Gbogbo àwọ̀ láàrin lọ́kọ láyà láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ ẹ̀dákun ẹjá yanjú ẹ̀. À ń fọwọ́ lágbánilójú, à ń fi ẹ̀tọ́ ẹni dunni, ẹ̀dákun ẹjá yanjú ẹ̀. Àwọn tẹ́ rí ohun tó fẹ́ dàbí wípé ẹ ti lọ sókè, ẹ ti lọ sódò, ẹ ti gbìyànjú títí tí ẹ̀yìn ẹ sì rí wípé ohun tó jẹ́ bí ẹ̀tọ́ yín ni. Àmọ́ àwọn kan wá ń ṣe gàràgàrà gìrìgìrì bàṣàbàṣà lé lórí. Ẹ̀dákun ẹ máa bọ̀ wá yín, ẹ̀já bà yín gbẹ̀tọ́ yín padà fún yín ọjà ẹ. Kò sálágbára kan láyè yí àfọlọ́hun. Lèmi ó fi máa fi àsìkò yí káwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn. Mo ṣí fìlà forí adé ò bá mi, Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Bàbá ọba Rashidi Adéwọ̀lú Ládọjà. Bá mi mo máa ń pè é. Bàbá Bétí yín bá ti ń já, ẹ̀dákun ọmọ ní ń perí bàbá. Àárúsà wánu. Bàbá tí ò fẹ́ràn jẹ bó ti wulẹ̀ kó mọ. Bàbá Adé yóò pẹ́ lórí yín. Láṣẹ Olódùmọ̀rẹ̀. Ìrùkẹ̀rẹ̀ yóò dọkẹni mọ́ yín lọ́wọ́. Lásìkò tí yín nílẹ̀ Ìbàdàn. Èkó mọ̀ kébi Èkó, ẹ̀yẹ ó mọ̀ kébi ẹ̀yẹ ni. Kò dà ọmọ èèyàn yóò mọ̀ fọ̀n bí ọmọ èèyàn. Bá ti ń gbọ́ ètò kó tó dariwo. Bá ń kí bàá mi, Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Mo forí adé kí gbogbo ẹ̀yin ìjòyè nílẹ̀ Ìbàdàn káàfàṣà. Mo kí gbogbo ẹ̀yin bálẹ̀ bálẹ̀ ọkọ ìlú. Bàá mi Adérójú Timothy bálẹ̀ Ìdó. Ẹ sáà kú àmójúbà àbàbà tí a nu Fábíyèsí Ọlọ́run. Ẹ kó àlejò ọmọ yín. Mo kí gbogbo ẹ̀yin bálẹ̀ bálẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ojú òní tì yín ò láṣẹ Olódùmọ̀rẹ̀. Gbogbo ẹ̀yin elétò nípa ìdájọ́. Ẹ̀yin onímọ̀ nípa ọ̀rọ̀ tó bá ti ní ṣe pẹ̀lú ìdájọ́. Ẹ̀yin èèyàn tèmi sáànù sáànù. Ẹ ṣeun ojú òní tì yín láé. Gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi DPO gbogbo pátápátá mo kì í o. Láṣẹ Olódùmọ̀rẹ̀ ojú òní tì yín. Ìfẹ́ tí ń bẹ láàrin wa ayé èṣù ẹ̀ṣẹ̀ kò ní bà á jẹ́ láṣẹ Olódùmọ̀rẹ̀. Ẹ̀bẹ́ bá ti ń gbọ́ kó tó dariwo. Ẹ̀dákun ètò àgbájọ ọwọ́ tá a fi ń sọ̀yà ní àjèjì ọwọ́ kan ò gbẹ́rù torí. Gbogbo ẹ̀yin ikọ̀ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pátápátá mo kì í o. Ojú òní tì yín. Gbogbo ẹ̀yin aláṣẹ ní ìpínlẹ̀ yìí mo kì í. Àwọn tá a ti ẹ̀ gbọ́dọ̀ máa dá a kọ̀. Ẹja máa ṣe bá ohun tá a bá fi pamọ́ ní ìyòjà ẹ. Gbogbo ẹ̀yin aláṣẹ pátápátá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo yín pátápátá là kí o. Ẹ̀ṣẹ̀un ojú òní tì yín. Gbogbo ẹ̀yin kọ̀ọ̀kọ́ tó dariwo lórílẹ̀-èdè Nàìjíríà àti lókè òkun pátápátá. Gbogbo ẹ̀yin èèyàn wa tó wà lókè òkun. bẹ ṣe ránṣẹ́ sí wa náà ní tétí wa. Láṣẹ Olódùmọ̀rẹ̀ a mọ̀ rírẹ̀ bára wa ṣe. Tọ́ báwo ni wọ́n ṣe wá mọ̀ kí gbogbo èèyàn tá à níranti mọ̀mọ́ tiwa? Mọ̀mọ́ wa tọ́lọ́run ọba mi ò kè gbé ìkànnì yìí lé lọ́wọ́, ìkànnì West Radio 89.3 FM. Màmá ajínrere obìnrin Lillian Bademosi. Mọ̀mọ́ ojú òní tì yín láṣẹ Olódùmọ̀rẹ̀. Àdúrà tí mo máa ń ṣe fún yín náà ni wọ́n tún ṣe. Ẹ ti bẹ̀rẹ̀ dáadáa láṣẹ Olódùmọ̀rẹ̀, ẹ parí ẹ̀ síbi tó dáa. Iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́run ń gbélé yín lọ́wọ́, ayé èṣù ẹ̀ṣẹ̀ kò ní bà á jẹ́ o. Ẹ wá máa gbẹ́dùá kẹta tí mo máa ń ṣe fún yín. Òun tẹ́ ẹ fi ń wo Ọlọ́run gangan, èṣù ní ba bẹ̀jẹ́. Tọ̀ ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ẹ̀rí lókù tí ó gbámú o. Ó yẹ já dàbàrá bo ṣẹ̀kẹ̀rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní pọ̀tọ̀ fún ẹ̀lẹ̀ ní yọ̀yọ̀yọ̀. Ètò kó tó dariwo ó fẹ́ bẹ̀rẹ̀ lálẹ́ tòní gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. Ẹ̀kú ti mọ̀ wípé lórí ètò yìí ẹ̀dákun ẹ̀yìn aṣòro ṣe bí ohun tí Ọlọ́run ò bá lọ́wọ́ sí ni. Bẹ́ẹ̀ bá ti rohun tọ́lọ́run ọba mi òkè tó bá ti lọ́wọ́ sí báyìí, a sì máa ń dùn yùngbà. Báyìí bá ti a ń lò ó bẹ́ẹ̀ náà ni yóò máa ń dún torí bá méjì kọ́. Lẹ́yìn Ọlọ́run ẹ̀yìn kọ́ yìí, Ọlọ́run náà ló kù o. Àní lẹ́yìn Ọlọ́run kò sálágbára kan mọ́ láyè yìí. La fi máa ń sọ fún àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ọgbà ìwọ tó jẹ́ wípé ó sì wú ọmọ nì kejì ẹ sùn àwọn ẹ̀tọ́ rẹ̀, ìwọ àkó mọ́ra ó mọ fi ọlọ́lá ó fi máa ṣọlá. Ṣèborí ètò yìí náà ni àwọn kan ó sì ṣe làálàá, wọ́n làágùn wípé àníṣẹ́ àwọn náà fẹ́ kọ́lé láyé. Wọ́n wà á tiraka, wọ́n ó gbìyànjú, wọ́n ó ṣe bẹ́ẹ̀, wọ́n ó ralẹ̀. Ẹ̀yàn àmọ́ pera yín lálágbára, ẹ mọ̀ fẹ́ mọ̀ gbalẹ̀ ó ń lẹ̀. Kọ́rọ̀ wọ́n mọ̀ dórí ètò yìí ni o. Bó bá ti dórí ètò yìí, àjẹ́ pé ó ti yànjú náà nu ọjà ẹ. Tọ́ Ọlọ́run ọba mi òkè, ìwọ náà ni o, lẹ́yìn ẹ ìwọ náà ló tún kàn o. Ìwọ ló ti ń bá wa ṣe, ìwọ náà ló sì tún máa bá wa ṣe o. Bàbá ti ń kí Ọlọ́run náà la tó fi máa ń kí àwọn èèyàn. Tọ́ ó yá o, kí la tún fẹ́ gbéyẹ̀wò lálẹ́ tòní? Kọ́rọ̀ ọ̀hún ó tó dariwo. Arábìnrin kan sáré kàbà wá sọ́dọ̀ wa. Ó wá fi ẹjọ́ ọkọ rẹ̀, ó fi wá sùn wá. Olọ́kọ̀ ọ̀hún ti lé òun kó òun lé o. Ọkọ̀ ẹ̀ lé ọkọ̀ òun lé kẹ̀. Kí ló ṣe? Kí ló ṣe fọ́kọ̀ ẹ rí tè lé ọkọ̀ ń lé? Ó ní ohun tó ti ẹ̀wá wà ń bẹ̀ ni wípé àwọn jọ ṣe làálàá nígbà tí ìkòkò ń ṣe ṣu, ẹnìkan ò mọ́ ó. Òdó wá bẹ̀rẹ̀ sí ní gúnyán làríwó bá wá ta. Nígbà tó wọn àtọkọ òun táwọn jọ ń kó o pa, kò sẹ́ni tó bá wọn dá sí, kò sẹ́ni tó mọ̀ gbà náà. Nígbà tó jẹ́ wípé báwọn bá ṣe bẹ́ẹ̀, àwọn lè fi ebi sùn jọ míì. Ìjọ bá yọ gàrí làwọn ó mu sùn. Kódà nígbà míì àwọn a máa mu gàrí láàárọ̀ kùtùkùtù. tan o e pe e ja wo omi to ba lowo lo die ka se gari si nigba ti o wa si nkan mi tan o je ama nga nkan ti a da tan ba e to dan tan loko ohun ba ri pe ohun o mo se mo o si le ohun ko nle ka to wi ka to fo o loko ohun ti lo re gbe yawo elese soso wole Se oro ta yo si nso yi, arabere yi so don loju be. O lo don loju ta da. Ki lo se foko re ri, o ni boyan tori kon o bima fun ne. Be se to ye e ti bima. O lo e ti bima. Ki a lo fa. O lo ngon le so o tori pe, o ngbogbo lowa lon lowa. Oya bo on se yan ton la torun nu amo on fe wo ipe tori airomo bi ohun on loko ohun lo fi se be o ti ohun ta o wa lo re gbe yawo wole lo fe yawo titun oni ki nse amo wo oni nile ta won gbe ohun atoko ohun on la won jo jiya ta won mo ba won se kole ohun arabirin se soro tan be ni mo ri pe eyan je nla lele yi ama e sa ti mo ro ti wa pe agbejo enikan da agba osika ni so ni number oko e olohun ni number o da na bo ba ti ni number oro ti yanju nu fun mi ni number oko re o se fun mi ni number oko re Emi na gbe fonu ganana ganana hello sayin ni lagbaja oni be ni sa to eni bayi ni npe o iyawo re wa sodo wa so mo lagbaja olohun mo bo lo se je si o oni iyawo ohun ni gba kan iyawo re ngba kan ke Oni ba on lo se ri sa to bo ba je pe be lo se ri a je pe nti awe na nso be na ni o tin fi di re mule oni lo lati yoju si wa arakunrin tori pe iyawo e fi esun kan lori fonu na lo ti pariwo wi pe o fesun ko nke to bo ba wa ri be O ni lo lati yoju siwa. O si se be, o yoju siwa o. amani ga tara kunrin de. To na tenu boro. Seke maton Hey, begede bina o. Ala re jada. Yin ka gen kan hanu. Pepe e gan doma pan. Hey, e gbo wonrin wonrin lale toni. E dakun e wa nkan fidile ke fidile nkan o. Bo ba si se pe te wa lori ibosun yin. E gbere ti oyin, eyin oke ko ma ke tatan tan. Eyin te fe ma wo wa loju opo ti bani dore ta te Facebook. E le mo kan si wa, e lo re kan si wa. Ni kan ni ti a gangan a yin. Loju opo ti bani dore ate Facebook o West Radio 893 FM fan page. Be ba ti debe, e ma ri wawo. Abi e ma lo sodo te mi gan go lugbe mi gan moto so, e gbabe, e ri West Radio na mbe. To, pe on se je, nan nou ojare. E jen sare dodo mama mora anu gba na. Wani se, ti wan fe je fun wa. Woli obirin, tolo on lo fwe rata wa yi. E ma gbabe o. Be yon ba so pe ko si wo li mo. Se ki maton yin, tag bo le tiyan, bo yon ni yon kanti se. wo li olon si mbe, awan wo li ti e ti kun le fun bali, ti wan ti furu kon tiyan kun le fun bali. Mama mura anu da, wo li tolo onan si yon ta wa yin, ba ban soro ne pa itu ma la, E dakun ise ti mo Olorun oba mi oke tó gbélé màmá yìí lọ́wọ́ rẹ̀ o ẹ ṣe mọ̀ wípé bẹ́ẹ̀mí bá ti sọ nǹkan dákun àyẹ̀wò dáadáa fínífíní pé ṣé bẹ́ẹ̀ náà lórí ṣìkẹ́ ẹ̀ṣì nígbà tá a wò ó fín àrí wípé iṣẹ́ ìránṣẹ́ láti ọ̀dọ̀ ọlọ́run ni tọ́ mọ̀mọ́ tún ní iṣẹ́ ìránṣẹ́ èyí tí wọ́n ní fún wa lálẹ́ tòní nípa àlá àlá àlá lágbára pọ̀ tọ́ ó yẹ jẹ́ àtàkán ká dọ̀dọ̀ mọ̀mọ́ mọ̀rá àánú gbà bí n bá padà dé ẹ gbọ́ wìrin wìrin lálẹ́ tòní ẹ mọ̀ yìí kún bẹ́ẹ̀ o mọ̀mọ́ mọ̀rá àánú gbà ẹ ká lẹ́ mọ̀.
1: Ayọ̀ rẹ̀ dé ìwọlẹ̀ rí kan nínú ìjọ mura àánú gbà. Christ Home of Glory lọ́lọ́run ti ń dábìrà ṣiṣẹ́ agbára nínú ayé gbogbo ẹ̀dá. Gbogbo ọjọ́ pípẹ́ lọ́lọ́run ṣẹ́wọlẹ̀ àwọn ìdè ń já onírògbìnú jẹ́ ń fò fáyọ̀ níbi ìpàdé ọlọ́sọ̀ọ̀sẹ̀ èyí tọ́lọ́run gbé kalẹ̀ láti pàṣẹ wòlíì Ọlọ́run alààyè Prophetess Tolasí Obísẹ̀san màmá mura àánú gbà ní gbogbo ọjọ́bọ̀ Thursday pẹ̀lú àkòrí Ayo season of joy ninu ijowa mura nu gba Christ Home of Glory SW/130B Omefofun Street opposite Balogun Borehole Okeado High School Junction off Joyce B Road Okeado Ibadan Adua oro ne lati agogo mejo oro titi di agogo mewa abo oro 8 AM to 10:30 AM iwo na ma bo wa bo Olorun eleda re soro ni gbogbo oro ojo Thursday kí o tó lọ síbi iṣẹ́ òjò rẹ̀ wá fi ogun ìdádúró àmúbọ́ àṣetì àti àṣedànùbú lórí gbogbo ìdáwọlé rẹ̀ lábẹ́ ìpè tó dájú kí wọ́n náà wá rẹ́rìn ayọ̀ ogúnlógó ìránṣẹ́ ọlọ́run ni màmá mura àánú gbà yóò máa kó sòdì ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ̀lú ẹ̀lú 08059008415 ìpàdé tọ̀sẹ̀ yìí ò gbọ́dọ̀ má sí ń bẹ̀ o ìwọ làánú kan tí ó rẹ́rìn ayọ̀.

0: àkókò ti tó láti gbọ́ ọ̀rọ̀ agbára àti àsọtẹ́lẹ̀ látòkè wá láti ẹnu Prophetess Tolase Obisesan, Màmá Moranugba, èyí tí ìjọ Moranugba Christ Hope of Glory International ṣe onígbọ̀wọ́ ẹ̀, ìwọ náà máa ráànúgbà lórúkọ Jésù.
1: Ẹ ké Alleluia. Gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run tó wà lábẹ́ omi, ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ ńlá Jésù, ayérayé Ọlọ́run, Olúwa gba ọpẹ́ wa. Adúpẹ́ sísan, adúpẹ́ jíjí, adúpẹ́ orí ọ̀fẹ́ tá a rí gbà lọ́wọ́ yín. Olúwa gba ọpẹ́ wa. Adúpẹ́ pé a tiẹ̀ tún jẹ́ ìkan nínú àwọn tí wọ́n ń pè ní alàyè nínú oṣù Sẹ̀tẹ́mbà yìí. Òjá parẹ́ máyé lára. Òjá nǹkan tó jù wá lọ ṣe wá nínú gbogbo bílù ṣe lé tó ẹ̀sà ń tọ́jú wa náà ni. Ní orúkọ Jésù, Olúwa gba ọpẹ́ wa. Olórin yẹn ni ó ń tọ́jú wa. Ó ń tọ́jú ọmọ, ó ń tọ́jú ọkọ, ó tún ń tọ́jú gbogbo wa. Nínú kò sí kò sí o, bàbá ń tọ́jú wa. Ọpẹ́ ńlá ni Ọlọ́run ń tọ́jú wa. Ó ń pa wá mọ́ lójú orun, lójú àlá. Olúwa mọ̀ lóore, Olúwa gba ọpẹ́ wa. Ní ti ẹ̀ṣẹ̀, Olúwa dáríjì wa. Gbogbo ibi tá a ti gbà, tá a ti mú ojú ògo yín bínú, Olúwa dáríjì wa. Olúwa mo fi lé iṣẹ́ tí a ti ń ṣe prógráàmù léwo Ọlọ́run lọ́wọ́ lórúkọ Jésù. Olúwa gbé wọn ró, Olúwa gbé wọn ró ní orúkọ Jésù. Èṣù àti ẹ̀ṣẹ̀ mọ́jú ráyè ń bẹ̀. Àtolóòtú àtàtọ́kùn lórúkọ Jésù, Olúwa mọ́ tọ́jú wọn. Nínú prógráàmù lórúkọ Jésù, Olúwa gba gbogbo ògo. Adúpẹ́ nítorí pé o ti gbọ́. À ń tẹ̀síwájú, Olúwa mọ́ bá wa lọ. Adúpẹ́ nítorí pé ti gbọ́. Jésù Kristi, Olúwa wa, àmì. Àmì, àmì lórúkọ Jésù. Mo kí gbogbo ọkàn alàyè tó wà lábẹ́ ohùn mi. Mo gbàdúrà fún yín. Mo sọ wípé ẹ ó rí àánú gbà. Lórí ètò wa kan náà ni àlá àti ìtumọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ máa ń pè mí lọ́sàn-án lóru lórúkọ Jésù àti èmi àtẹ̀yìn. A ó ra àánú gbà, a sì ní jọjọra wa lójú. Mo wá tún sọ lónìí. Ìyàlá tí a fẹ́ sọ nípa rẹ̀ lónìí ni téèyàn bá ń fi gbogbo ògbà rí pé òun bí ọmọ, kíní yẹn pé ó pín sí ọ̀nà méjì. Téèyàn bá lálàá pé òun bí ọmọ, tó bá jẹ ẹni tó nípè lórí, tó bá rí pé ó bí ọmọ lọ́pọ̀lọpọ̀ ọgbà, iṣẹ́ ìránṣẹ́ ló máa ń dúró fún. Ṣùgbọ́n wọn tó ò bá nípè, tó bá rí pé ó bí ọmọ, ìyẹn dàbí ìgbà tí wọ́n pé ire tuntun kan ń bọ̀, ó ń bọ̀ lójú ọ̀nà rẹ. Tó bá ti ń lálàá, torí ẹnìkan pè mí, ó lóun lálàá pé òun bímọ bálágbàdẹ ni. Ẹni tó ti kúrò lọ́wọ́ ọmọ bíbí ni. So ó wá ní aṣọ òun máa bímọ ni, àbọ̀ ọmọ ọmọ òun ló fẹ́ bímọ. Rárá o, ó ro ọmọ ọmọ ẹ lè padà bímọ. Ó depend lórí irú ẹni tí ó ń lálàá. Ẹlòmíì bí Ọlọ́run bá ṣe gbé wá fún Ọlọ́run fún ẹlòmíì lẹ́bùn àlá. Tọ́ pé tóun bá lálàá pé òun bímọ, lóòótọ́ lóòótọ́, èèyàn tó wà ní sọ́rándì ẹ̀ lè bímọ. Bẹ̀ẹ́ bákan náà, ẹlòmíì lè lálàá kó lórí pé bóyá òun bí ọmọkùnrin. Iṣẹ́ ìránṣẹ́ nìyẹn. Tó bá dẹ̀ rẹ̀ pé ẹni tí ò sí ní ọwọ́ pó ń bímọ, Ọlọ́run ń pa lówe fún ni pé ó máa ní nǹkan ayọ̀ kan. Pé ó fẹ́ ní ìròyìn ayọ̀ kan, ayọ̀ kan ń bọ̀ wá ka mọ́lé. Ọlọ́run máa ń fi nǹkan júwe nǹkan. Kì í ṣe pé dandan mo ti bímọ, dandan ọmọ náà nìyẹn, àbí kí n lọ ṣe family planning. Yàmúránúgbà mi fẹ́ bímọ mọ́, rárá, kò rí bẹ́ẹ̀. Ìgbà míì ire tuntun, ọmọ tuntun, gbogbo ojú tó bá rí ọmọ, àríjú àríyọ̀ ni. Ire tuntun kan ń bọ̀ tí ó ya gbogbo èèyàn lẹ́nu, ó ń bọ̀ ní kíá èèyàn nìyẹn. Tó bá dẹ̀ jẹ́ pé ẹni tó nípè lórí, Ọlọ́run sọ fún pé òun fẹ́ ti ipa rẹ̀. Dá ministry kan lẹ̀, dá ìjọ kan lẹ̀. So lórúkọ Jésù, Bọ́lọ́run bá ṣe ń fi àlá yẹn hàn wá, Ọlọ́run ó máa bá wa fi ìtumọ̀ sí. Tó bá pẹ́ ẹni tí bí mo ṣe sọ yẹn, tó bá yé wa fine. Bẹ́ẹ̀ tí ò bá yé wa, a tún lórí ọ̀fẹ́ àti pè mí. Bí mo ṣe máa ń sọ fún wa, nọ́mbà mi ò yípadà. 08059008415. Ẹ tún jẹ́ kí n pè lẹ́ẹ̀kan sí 08059008415. Ẹ sì jẹ́ ká rántí pé ẹ jẹ́ kó máa tọwọ́ ọ̀sán bí aago méjì sí aago mẹ́rin lórúkọ Jésù. Gbogbo wa láòrà àánú gbà. a wo nu anu lo olorun o ba wa da majemu anu iran de ran iwo to ngbo mi yen loruko jesu olorun a ba wa da yo ba wo na da o si ra anu gba oruko mi o yi pada o emi na ni iya fi obisesan ti gbogbo aye mo si mama mo ra anu gba ire o
2: ayo mi tide oluwa o
0: Kukwa ayore de iwole rika. Ninu ijo mura anu da. Christ Home of Glory. Lolon tin dapira sisi agbara. Ninu aye gugu eda. Gugu ojo pipe lolon se wole. Amay den da. Oniro pino jen fofayo. Nibi padi oloso se yitolon bekale. Lati pase woli olon wala ye prophetess tola si obise son. Mama mura anu da. Gugu ojo potos de. Pelu akore Dahayo, season of joy. Nenwe Jowa. Muranu da Christ Home of Glory. SW/130B. Omefofon Street. Opposite Balogun Borehole. Okeado High School Junction. Off Joyce B Road. Okeado Ibadan. Adwa Oro ne lati agogo mejo oro. Titi di agogo mewa apo oro. 8 a.m. to 10:30 a.m. Iwona ma abo wapo longwe le dare soro ni gugu oro jotos. Yo to lo si bi si ojo re wa fi ogun idaduro amupo aseti ati asedanu bu lori gbogbo idawole re labe ipe to daju ki won na wa rerin ayo ogunloko iranse olohun ni mama mura anu gba yo ma koso di sise iranse elo elo 08059008415 ipade tose yi o gbodo ma si nbe o iwo laanu kan ti o rerin ayo

tọ́ ẹjẹ́ mọ̀ kì í káàbọ̀ padà láti ojúde lọ́hùn-ún. Tá ti lọ kàn sí màmá Mùràánú gbà. Wòlí obìnrin tọ́lọ́hùn-ún lò fún ìran tá a wà yìí. Ẹ dákun ẹ̀yin náà ẹ pe màmá. Èyí tí wọ́n tún sọ lálẹ́ tòní tún ní agbára púpọ̀ púpọ̀. Ẹlòmíì lójú oorun náà ló ti ń bímọ ìṣerere àmọ́ kò farahàn lójú ayé. Ẹ̀yin náà ti gbọ́rọ̀ lẹ́nu màmá o. Bírú àwọn nǹkan bá ń bá ti ń ṣẹlẹ̀ lójú oorun nǹkan ayọ̀ ni. Àmọ́ kàkà kẹ́lòmíì ò ní ìrírí ayọ̀ lójú ayé. Ìdàkejì ní tó ń ṣẹlẹ̀ ẹ̀sì torí bá méjì kọ́. Àwọn kan ti kò lọ mọ́ lọ́wọ́. Tọ́ ẹ̀yin náà lórí ọ̀fẹ́ láti kàn sí màmá Mùràánú gbà. Bẹ́yìn náà bá ti ní àwọn àlátẹ̀ láwọn àlá kan tí ò fẹ́ ayé yín mọ́ dáadáa. Tí ń bà yín lẹ́rù. Tàbí èyí tẹ́ ti ẹ̀ wá rí wípé bẹ́ẹ̀ ṣe ń wò ó. Ẹ ti gbé sọ́tún, ẹ ti gbé sósì láti mọ ìtumọ̀ àlá. Èyí tẹ́ lá àmọ́ síbẹ̀ kò yé yín o. Ẹ pe màmá o, ẹ pe màmá o, ọ̀pọ̀lọpọ̀ ogun ti ń jọ̀pọ̀ àwọn èèyàn. Ẹlòmíì ti rí bí àlá àmọ́ ń gbà tí òkú yẹ ń kọ́. Ológun fi ka ẹlòmíì mọ́ lójijì. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mẹ́ẹ̀ẹ́. Láṣì Olódùmarè ogun ò ní ka yín mọ́ o. Ogun ara ogun ẹ̀mí kò ní jà yín. Nọ́mbà màmá rèé, ẹ mú báírò àtìwé ẹ kọ́lẹ̀ 08059008415. Ẹ jẹ́ ń pè é fún yín lẹ́ẹ̀kan ṣe 08059008415. Nọ́mbà màmá Mùràánú gbàmù. Tọ́ màmá tó wá rán mi sí yín o. Torí pé lásìkò yìí ètò alágbára kan lọ lọ́wọ́ nínú ìjọ Mùràánú gbà. Ṣe mọ̀ wípé aṣọ bẹ́ẹ̀ náà lọ́sẹ̀ tó kọjá. Ètò yìí ti bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù tá a wà yìí. Ó sì di ọjọ́ kẹwàá oṣù tí ń bọ̀ kétò ọ̀hún. Kò tó wá sí ìdánudú. Ogójì ọjọ́ gbáko ni ètò ọ̀hún. Kí a pe àkórí rẹ̀ Season of Restoration. Ìgbà ìdápadà ìmúpadàbọ̀ sípò. Ẹ̀yọ̀ Season of Restoration. Ó ní àkórí ìpàdé ọ̀hún. Ọlọ́run mọ̀ ti ń dábìrà ti ń ṣiṣẹ́ agbára. Níbo nìpàdé ọ̀hún ti wáyé? Ní gbogbo bí ẹ bá ti ń bọ̀. Ìyẹn sáà ti sọ wípé Kwari Junction lẹ ń lọ. Kwari Junction ní Asunlẹ̀. Bẹ́ẹ̀ bá ti Adébẹ̀kẹ́ ní Asaka 1 Àlúbáríkà Estate. Nínú ìjọ Mùràánú gbà gangan lẹ ń lọ. Tọ́ ọ̀dọ́ màmá òun náà lẹ ti dẹ́hùn o. Tọ́ lórí ètò yìí ètò kó tó dariwo ẹ̀yin náà lórí ọ̀fẹ́ láti polówó tẹ́ ń tà o. Ẹ̀yin o ẹkú ti mọ̀ pé ètò gbogbo ayé ni. Ẹ̀yin náà lọ lékejì ẹ rí pé kó tó dariwo wọn ń gbọ́ báyìí. Ẹ̀yin o Ọlọ́run náà ló ní ó mọ̀ rí bẹ́ẹ̀. Gbogbo tẹ́ ń tà ẹ gbé wá sórí ètò yìí. Ẹ fẹ́ ṣe ìkéde tàbí ìpolongo ẹ máa bọ̀ lórí ètò kó tó dariwo. Bó bá sì ṣe wípé ilé-iṣẹ́ èyí tó ní ṣe pẹ̀lú ìpèsè àwọn nǹkan lóríṣiríṣi náà ni. Ẹ máa bọ̀ ilé ìjọsìn ẹ máa bọ̀. Ẹ fẹ́ ṣe ìsọjí ẹ fẹ́ ṣe ìkórè àtohun owó tẹ́ ẹ fẹ́ ṣe. Ẹ wá ṣàlàyé rẹ̀ lórí ètò kó tó dariwo fáwọn èèyàn. Tọ́
Eh, empati ba wa do wopo, o ti dada ko jere. Olo na lo nyo ma ribe, basi ko ba ti to, mwo fi namba, e ita e fi kansiwa, mwo fi sita. Eh, esa ma fe ti leko, e ma ba wa lo, ke ma fe mi, ba wa nene ajo yibo. To, oya we jen wada barapo shekere. Ko bere si ne po to fun re le ni yo la le to ni o hey nigba ta ba gbo awon isele mi yo si mo se wa ni ahin wi pe ewo la tun gbo e olohun oba o si wo mi ki n lohun awon eyan yi lale toni amo ati so pe boro oba ti je eyi to ni se pelu idile ta si ri awon ona to oro un gba se bi oro to ba ti dojo ti wa kale wa ojuto si na ni eyi ti o ba ye ki a fi ohun atoruko awon toro kan lede a fi pamọ tori pe kene baba fe ka won nkan kan o baje edakun oni ba se nse o to lale toni won oni le fohun awon eyan yi sita ekuti mo pe a mo nfo won ta ama won oni le fi sita tori pe oro ohun oni agbara lopo

Ọlọ́run sì gbé wa sínú ayé yìí ká dàbí aṣojú fún. Bàbá wà láàrin ara wa. Ìyún ò rọ́gbọ́. Bọ́kọ àtìyàwó bá tó á gbéra wọn sílé. Nígbà míì bẹ́ẹ̀ bá wo ìgbéyàwó míì. Ẹ sì mọ bira yín léèrè wípé ẹ dákun bo láyé ń lọ rí. Ṣé ìgbàgbé o? Bẹ́ẹ̀ bá sì ti gbàgbé ẹ dákun ẹ̀jẹ̀ ràn yín létí. Ọ̀rọ̀ yìí ta tún fẹ́ gbé yẹ̀wò lálẹ́ tòní o. Ṣèbí arábìnrin kan ló sáré kàbàkàbà wá sọ́dọ̀ wa. Nígbà tó sì dé, ó kó ẹjọ́, ó rò ó wí. Ọ̀rọ̀ ọkọ rẹ̀, òun ló mú wá tọ̀ wá wá o. Ó ní ọkọ òun. Ó ti ṣontẹ́ nìkan ò ṣe rí. Ó sì di dandan kó rí ohun tẹ́nìkan ò rí rí. Wọ́n á pè é onídàkun. Ẹ̀yìn ọ̀rọ̀ tó sọ ohun. Ṣé ó kò jẹ ni àbó sọpọ̀ ò sọ bẹ́ẹ̀ mọ́? Bí èèyàn bá wá sọ́dọ̀ ti wà, àwa nígbàgbọ́ wípé ohun tó nílò ìrànlọ́wọ́ lé lórí ló bá wà o. Kìí sọ̀rọ̀ ogun, kìí sọ̀rọ̀ ìjà. Bó a sọ pọ́kọ rẹ̀ ṣe ohun tẹ́nìkan ò ṣe rí, ojú rẹ̀ ó rò ohun tẹ́nìkan ò rí rí. Ìhun èmi ò ní gbà á. Kí lọkọ rẹ̀ ṣe fún ọ? Nígbà táwọn obìnrin bá sì ń sọ̀rọ̀ ń gbà míì, ẹ̀mí tí ìbí wọ́n léèrè ọ̀rọ̀. Ẹ ti mọ́ rí omi lójú wọn. Arábìnrin ọ̀rọ̀ mo bí ọ́ léèrè. Bí n bá sì bìyàn léèrè ọ̀rọ̀, mo fẹ́ kó dá mi lóhùn ni. Mọ́ sọkún. Kí ló ṣẹlẹ̀? Ó lọ́kọ òun ló mọ̀ fẹ́ yan òun jẹ. Kódà lásìkò tóun sọ̀rọ̀ yìí, ó ti yan òun jẹ gan. Àmọ́ o, kò lè yan òun jẹ. Torí pé ohun tó dà lónìí, àwọn jọ mọ̀ sí ni. Ìgbà tóun fẹ́ gẹ́gẹ́ bí ọkọ, ìgbà tí ètí dá fún ni. Kódà bóyá sọ méjì ló ti ẹ̀ní tí ń pààrọ̀. Àmọ́ ngbà tó wá tó àsìkò tó ti dìí pé káwọn òjò mọ́ fi tan ewúrẹ́ jẹkà, ìgbà náà ló ṣẹ̀ṣẹ̀ wá rí wípé ìgbépọ̀ àwọn méjèèjì kò ní jọrọ gbọ mọ́. Ohun tí sì ń bú òun lé lórí. Ṣóun wá jẹ́ Ọlọ́run ni. Mo á bílè rẹ̀, mo tún ìjókòó mi jó. Ṣé ń bí ọ́ léèrè nǹkan kan tí wò ó fi fún ni? Arábìnrin tí mò ń sọ yìí ó tẹ́wọ́ pẹ́ síwájú mi. Ó lóhun tí ń béèrè lọ́wọ́ òun. Kò sí ní ìkáwọ́ òun. Ó ní kí n mọ́ wò òun. Òun ètí ìbímọ. Mo ní ẹ̀tí ìbímọ mà. Ó lóhun ètí ìbímọ. Ó ní kìí sì ṣe pé kò wò ó náà láti bímọ láyé. Gbogbo ìgbìyànjú ó lóhun ti gbà. Òun ti gbà àwẹ̀. Òun ti gbàdúà. Òun ti lọ sọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì.
òun lórí òkè, òun lọ pẹ̀tẹ́lẹ̀.

kódà kò tí sí ohun tí wọ́n fi lòun tóun ò tí ṣe lórí pé èèyàn ń wọ ọmọ yìí náà ni o. Àmọ́ ìyàlẹ́nu ló jẹ́ fóun. Ó ní ọ̀rọ̀ yìí ó bẹ̀rẹ̀ láti bí ọdún tó lọ. Kí ló sì ṣẹlẹ̀? Ó ní níṣe lòun rí wípé ọkọ òun ajá tó rí ni tí ń jòrò tẹ́lẹ̀ ni tó wá padà rí ni tó bẹ̀rẹ̀ sí ní gbó. Níbẹ̀ lára ti ń fo òun ò wípé ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yí àbó míì. Ó ní láti jẹ́ wípé ejò ti lọ́wọ́ nù o. Òní ká tó wí ká tó fọ̀ ká tó fọ̀ ká tó wí o. Òun ti bẹ̀rẹ̀ sí ní fura pé ọkọ òun ti ń sojú méjì. Nígbà míì o lè dé ìkanra ni ó bá dé. Bóun bá se oúnjẹ kò ti ẹ̀ jẹ oúnjẹ mọ́nú ilé. Pé èèyàn ti ẹ̀ ń súnmọ́ra èèyàn ìyẹn ò sí ń bẹ̀ mọ́. Àmọ́ o lè dé kóló rẹ òun bó ṣe rẹ òun tó náà ni yóò wà lórí aago ìyẹn ò fóònù. Nígbà tó òun sì fura pé ta la ọkọ òun ti ń bá sọ̀rọ̀ ń gbogbo ògbà bó bá ti dé báyìí. Onígbà tó yá lòun padà mọ̀ wípé obìnrin kan ní ń bá sọ̀rọ̀. Ká tó wí ká tó fọ̀ oní báwọn ṣe wọnú ọdún yìí. Ó ní gbogbo tọkọ òun bẹ̀rẹ̀ sí ní yọwọ́ níbi oṣù kẹfà ọdún tó lọ náà ni. Àmọ́ nígbà tí ó fi di ìbẹ̀rẹ̀ ọdún yìí oní báwọn ṣe wọnú ọdún tuntun January 1 oní báwọn bá sì ti wọnú ọdún tuntun báwọn òun àtọ́kọ òun àwọn ó tùjọ bára àwọn sọ̀rọ̀ ìfẹ́ àwọn ó jọ kíra àwọn kú oríire. Òun retí wípé báwọn ṣe mọ́ ń ṣe làwọn ó ṣe ṣe. Oníbẹ̀ lọkọ òun pòun wípé àràbí wà ó jókòó. Ó dàbí wípé àjọgbépọ̀ wa kò ní rọgbọ́n mọ́ o. Àti wípé ẹ̀yìn tí ń bẹ́ ńlẹ̀ yìí ó ti kọjá ọ̀rọ̀ tòun nìkan. Wọ́n bí òun ni òun náà sì nílò láti bímọ. Ó ní bó ṣe sọ̀rọ̀ débẹ̀ omi bẹ̀rẹ̀ sí ní bọ́ lójú òun wípé irú kí lòun yàn yìí. Irú ayé wo lòun wà o? Òun kúnlẹ̀ òun yàn pín lọ́run ni. Òun ò yàn wípé òun bọ̀ wá yàgàn láyé. Olóko òun ó ṣàlàyé wípé kóhùn ọmọ bínú o. Kóhùn ọmọ bínú. Àgbépọ̀ àwọn ò ní jọrọ gbọmọ. Nítorí náà yóò nílò láti ṣègáfárà fóun. Ó ní eré lòun kọ́kọ́ rò pọ́kọ òun bóun ṣe. Ó ní bọ́kọ òun ṣe sọ̀rọ̀ tán ó bòun léèrè wípé ṣó lóhun tó fẹ́ sọ. Ó lóun rẹ́rìn-ín torí pé òun mọ̀ wípé kò lè jẹ́ bẹ́ẹ̀.
Oni kato fo, kato wi, kere kere. Ojo gori ojo o. Oni nu osu kene ona la wawa. Iyon osu kene ojon ta awa ina ne o. Oloku die, kosu o pari. Ne alejo ba deba wanle. Arabirin ohun na wa oni barabirin ohun se de loko ohun si so fo ohun wipe to iyawo ohun re o iyawo re re oni bi oko ohun se ko ate to fuye ate to wuwo ninu eru ohun da sitanu se wo lebi ni kin si tumo kin mo bile re olohun o ni baba mo ohun ni ya Amo ya awon ti darugbo. Ya ti darugbo. Enbi ya ba wa darugbo gbogbo wa na la ngbadua ki o awon obi wa kan dagba. O fun ti sele e o fi lo won ni ri. Olorun salaye fun mama ohun. Ama bo mba so pe mama ti darugbo. Mama mbe laye ni. Ama o tin shele. Ko ye wama. O legdan ni o la puro ni. O la wante anje o ma ya o un. Eni kanu wan bento si. Ama wan yoko wan jina. Ejen wa fi die leon ki fi gunle la balabi. Koro ki mbele ko le ye nye nye da da. Nika ta tana. Wadi. Nek pa oro yi to ni shekwe lue bi arabirin yi. Nibe lati ri danda danda wipe gbogbo omo ya yi eyin mo bi won ba so pe omo ya wusa so ti yeyin baun ikini o ba ikeji se konko jabele oni kaluku ni se ti eni dati eranse sawon mi ipe edakun eyoju si wa Wọ́n láwọn ọ̀ráyé o. Ṣé ẹ̀gbọ́ in tó ṣẹlẹ̀? Sápúrò yín. Èyí tó sì jẹ́ wípé ó jù lọ. Apò náà. Ṣé ọ̀gbọ́ in tó ṣẹlẹ̀ ṣẹ́gbọ́n rẹ ni? Léon kálukú ló láyé rẹ o. Bó bá ṣe wo ń kálukú kó gbáyé wọn. Ẹ̀dákan ẹjẹ́ ń fàsìkò yìí. Kí n fi rọ gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi. Ẹ̀yìn lẹ́gbọ́n ẹlábùrò. Ẹ̀yìn náà wá ń ṣe ìrìn àjò ayé yín ní kóńkó jabele. Ẹ̀dákun ewu ń bẹ́ńbẹ́. Bọ́mọ ìyá bá wà tàbọ́mọ bàbá. Báàrin yín ò bá gbún. Ewu nbẹ loko longe longe gan ewu ni. Ko te ade pe nkan sele si eyan. Ani edakun e ba ranse pe egbon re, e ba ranse pe aburo re. Lawon ile na soro bi eni wipe ki ti e se ya kan na lo bi won. Mo so fara pirin e. O fo me nomba okore. Hakpe okore o.
ọkọ rẹ̀ náà yọjú sí wa. Nígbà tọkọ dé, kí ni ọkọ rò lẹ́jọ́ o?

ẹjẹ́ mọ́ kí wà kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí ọjà ẹ̀ kó tó dàríwò lè tò pẹ̀lú olúgbèmígà ọmọ́tọ̀ṣọ́ yóò rèdí o apostle. Níbi mo dé yìí ò mo mí kanlẹ̀ torí pé níbi tá a dé yìí níbẹ̀ ni gbẹgẹdẹ ti gbiná. Níbi tá a dé yìí níbẹ̀ gan ni aláàárẹ̀ ti jó àgbá. Níbẹ̀ ni nǹkan ti gbé nǹkan hanu o ti pẹpẹ ẹ̀ náà sì gbọ́mọ pọ̀n. Àránṣẹ́ sí ọkọ̀, ọkọ̀ sì yọjú sí wa. Nígbà tí ọkọ̀ dé mo bíléèrè àwọn ọ̀rọ̀ kan ṣebémi ètí ẹ̀ fẹ́ gbọ́ wípé kọkùnrin ó sì mọ wùwà àìsòótọ́ sí ìyàwó rẹ̀, kọkùnrin ó sì mọ rẹ́ ìyàwó rẹ̀ jẹ́. Inú mi è dùn sí bí n bá gbọ́ bárakùnrin yìí ṣe yọjú sí mi. Àwọn ìbéèrè tí mo bí léèrè láti jọ àwọn tí ń kọ́rọ̀ wá sọ́dọ̀ wa, ọ̀rọ̀ èyí tó ní ṣe pẹ̀lú ìgbéyàwó, mo ò rọ́kùnrin kan tó sọkún rí o. Arákùnrin yìí sì bẹ̀rẹ̀ sí ní yomi lójú, ó sì ń sọkún, ó sì ń wu. Kábíyèsí Olódùmarè, mo wá wojú ìyàwó rẹ̀, mo rójú eléhùn tó dá pá. Níbẹ̀ lára ti ń fò mí pé ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ó kọjá pé kí èèyàn sọ pé nǹkan ń bẹ ò mẹ́wàá wà. Mo bẹ̀rẹ̀ sí ní rí arákùnrin yìí pé ọ̀rọ̀ yìí tóbi tóbi káfọ̀bẹ bù ú ẹnu náà láàfin sọ. Arákùnrin wa kí ló ń ṣẹlẹ̀? Olóhun ṣe àṣìṣe láyé òun, ó ṣàṣìṣe. Mo tún wojú ìyàwó rẹ̀, ìyún tún wò. Mo rò pé bí arákùnrin yìí ṣe ń sọ̀rọ̀ ó yẹ kí èèyàn ó tiẹ̀ mọ rí àmì káàánú lójú ìyàwó náà ni. Àbárábìnrin tó wá sódò mi lọ́jọ́ sí kọ́rẹ̀ ni tí ń sọ̀rọ̀ bí ẹni tí wọ́n yàn jẹ, wọ́n fẹ̀tọ́ rẹ̀ dùn, wọ́n fẹ́ dà á lágbodà síná, wọn ò fẹ́ kó jẹ èrè iṣẹ́ ọwọ́ rẹ̀. Arákùnrin wa tẹnu bọ̀rọ̀, ó bẹ̀rẹ̀ láti ibi tí òun àti ìyàwó rẹ̀ ti jọ pàdé. Olóhùn ò mọ̀ pé bí ó ṣe rí rèé kápò òun pàdé ẹnìkan tó sọ fún òun ni. Bóyá òun ò bá tún èrò òun rò àmọ́ ò, ṣé òun ò tí ẹ̀ wá rí àpẹẹrẹ lásìkò tóun pàdé arábìnrin ni? Olóhùn rí àpẹẹrẹ, ó ní àmọ́ iyè òun ò ṣe o. Ó wá wojú arábìnrin ọ̀hún, ìyún ìyàwó rẹ̀ tó mẹ́jọ wá,
njẹ mo jẹ mọ wipe arabinrin ti mo nwo yi bi won ba nso wipe eke obin o gan ni je be bi won ba nso wipe ika obinrin arabinrin to joko yi ni je be koda o pada ri bi eni pe won ran si ohun laye ni oni bo un ba ni ko won ma ka le ni eji oni igbeyawo awon ko to di pe awon pinya awon si lo odun meedogun gbako ninu igbeyawo irin ajo odun meedogun 15 years o ni amọ irin ajo ohun irin ajo afia koko aye eni sofo ni arakunrin lowe lowe lo nsoro fun mi ba nsoro lona ti o gbaye mi oni ese sa oni ore ohun kan lati pase re lo nse mo arabirin yi arakunrin ti mo nso yi oni ise kan tin se ise ohun nigba to se bere re ise yi to je wipe be eyan o ba se lase la eyan nilo obin pelu re be eyan o ba wa se ise ohun te eyan o ni ma se ase danu yo ni lati je wipe ohun ateni kan jo fowo sowo po teni ohun o si je obin ohun a wo wipe putle je wipe lasiko ohun ohun o ti ronu igbeyawo amo o ohun ri wipe ohun to n bere yi o ni ojo ola iyun ise to n se eyin fe mo se tin se ah edakun eja fele ohun pamo oja e aloro ti n benle yi agbodo da so bo won o le yi kan lo fa o lo n pade arabinrin yi lati pase ore ohun to n si ri wipe irin ajo to n rin o si jora won o n wa obinrin kan tawon o jo dowopo táwọn ó jọ fi ọwọ́ wọwọ́ tọwọ́ òun ò fi mọ́ ó dàbí wípé arábìnrin yìí òun gangan lọ́wọ́ òun tóun nílò ó lọ́rẹ̀ẹ́ òun ló introduce ẹ̀ sóhun òun wá bi ọ̀rẹ́ òun léèrè wípé dákun kí ló mọ̀ nípa arábìnrin yìí o lè yí tó mọ̀ ó ṣàlàyé fún òun oní tó bá ti jẹ́ bá òun ni kò ṣéwu nínú ohun tí arákùnrin yìí tó mọ̀ òun ni wípé ìyàwó tó fẹ́ fẹ́ ó fi bí ọdún kan ó fi jù lọ ìyún nìkan ló mọ̀ o tó sì wò wípé ayé ń ṣerú ẹ ìhun ẹ ṣe tuntun lábẹ́ ọ̀run mọ́ àìmọye àwọn ìyàwó tó ju ọkọ wọn lọ tí ìyàwó ọ̀hún tó sì lọ bó ṣe yẹ kó lọ o olélèwọ̀n ṣe ìṣòro kìí ṣe ìṣògùn ṣé lèun nìkan ló mọ̀ nípa rẹ̀ olóhùn tó ń mọ̀ nípa rẹ̀ nù àmọ́ o ṣèbẹ́yìn náà ẹ jọ rìnrìn àjò díẹ̀ náà kó tó di wípé ẹ ṣáà gbéra yín sílé
e ma bira yin lere awon ibere to ba ku. Oni bi on se konu fe si ara pirin inu ka mo foro ogun awon bere irin ajo aye awon ni kere on bere si ni bilere awon ibere ka won o to gbera awon wole ohun na in bi ohun ni awon ibere se bo ohun sire laye lorun ohun o ti mobin arakunrin soro debi wipe obirin akoko tohun o mo laye o na ni iyawo yi o ni titi di asiko yi tohun si tin soro yi ohun o ti gori obirin mi mo tun lanu wipe oto ni tarabirin yi so won ni o ti lohun le o ti gbe yawo mi wole awon obin kan eru won to ba o kese gbogbo obin o ama won kan eru won to ba laye ijeje mo wipe barakunrin yi se nsoro arabirin kan wo na ni ngbo wa di abala yi mo ti bere si arabirin yi pe edakun eyin anti eloko yin ti le yin ko nle o ti fe yawo mi abo nte so ko re eyan lara wa ijeje mo wipe arabirin yi ko le fun mi lesi ha boyo ti e wa ro wipe bo n se wa sodo wa to n wa fi ejo oko ohun sun lawa na o ba bere si gbegbese la lo re gbe oko la ba ma fi a je lai wa di oro wo ko mo pa we se baun gbogbo awon ilana la fi to to fi moto fin ka to gbe awon igbese iyowo ta ba fe gbe arakunrin yi tesiwaju ninu oro re o oni gbogbo ibere to ye ki eyan o bere lowo en to n fe te eyan fe fe o lohun bere lowo arabirin yi amo o leyin ore yin lo n pada mo wipe opo nkan to so pe be ni be ko ni awon to pe ni ooto ase iro o lo gbe kale fohun oni ije mo je mo wipe iyawo ohun ti mo n wo e to so wipe iyojo bayi lojo ori ohun tohun si gbe segbe ti tohun tohun wa kiyesi wipe se bodun kan lo iju mi lo onigba tawon wonu igbeyawo tan lohun sese wa mo wipe odun mejo gbako ni arabirin yi gba lowo ohun mo tun joko jo amo ko koko ti e fe ye mi gan nigba tarakunrin yi de tarabirin yi si so wipe oko ohun to hun so re mo woju awon mejeji mo ri pe mama yi ti dagba
ara won kan to tami lara re o gbengbe han ti a dagba to bayi to ti bo gbe to bayi to a je pasiko yi lo fe ti ta o a fe lo mo wo me leje otutu odo ta ni kiye ile o wa mo nlo be lo si so wipe ile ta won gbe awon jo ko ni ise ti a on se awon jo n se ni ati wipe ko tu lomo laye kini ka ti wa pe ti e bayi o bo lo se fe ki arabirin yi o ko ti e lasiko to wa yi Amon gba tara kunrin yi to salaye wipe iye ojo ori to pe fohun onko lo pada je nigba ta won wonu igbeyawo ton olele un ti etun wa kere se be nta akuku nso yi na be ba ri o gbo soju ni ama won ti won ni starshop pupo pupo na ni hey abisi olohun arakunrin wa bere si ni so awon oro kan to je wi pe ngba temi na bere si ni gbo o se n ba mi ninu je e n bere pe ki larakunrin so o ni bi igbeyawo awon se pe odun kan gerege ni bi odun bi merinla seyin tawon se ti wonu igbeyawo tawon oromo bi o n bere si ni wo wipe kini ti n sele gangangan lawon ba gbe igbese butle je wipe awon ti n gbe opolopo igbese seyin se bo n kuku gbagbo wipe ko so n tolohun o le se boya asiko ibimo ko iti itoni àmọ́ ìgbà táwọn ó lọ rẹ̀ ṣe àyẹ̀wò lẹ́yìn ọdún kan níbẹ̀ ló ń ti rí wípé àṣeyàwó òun ní fibroid ó ní bóun ṣe mọ̀ òun wá bí ìyàwó òun léèrè nígbà táwọn délé gẹ́gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ìṣègùn tòyìnbó ṣe ṣàlàyé kìí ṣe wípé ìta à ń sọ yìí ṣẹ̀ṣẹ̀ dé sí ọ lára o ó ti wà ń bẹ̀ kó tó ṣègbéyàwó ṣóòmọ̀ ni gbò wá mọ̀ kí ló dé tó fi sọ fún mi ó lò ń wò wípé bóun bá sọ ó lè fà á kó kó rẹ̀wẹ̀sì bá ọkàn yín ó lè kó rẹ̀wẹ̀sì bá ọkàn mi àti wípé òun ò rí bí nǹkan tó le tó bẹ́ẹ̀ náà torí pé òun mọ̀ wípé kò sóhun tọ́lọ́hun ò lè ṣe ó ní kò jẹ́ kóhun ó sọ ṣé bó o bá wá sọ fún mi tí n bá fi ọ wọ́n fi ọ ṣe bá ti mọ̀
a si ti ma won igbese to ye ka tete gbe lasiko oni bo nsi gba kamure o bo lo won se mo ojo ri re oni nigba ta oro de awon abala ibikan ta won ti nilo lati ma nse awon ayewo lori ayewo nibe lo ti di pe ki awon dokita o ma bere pe arabirin ki lo jo ori yin gan o bere si fun awon dokita ni figo eyi to fun oko re be la won dokita nri wi pe edakun imo ijinle nbe ita nri pelu re yi ati ipo to wa nibi tawon kan de ninu agwara re iye ojo to npera re o fe ju eyi ta nri lo o oko e ni bo se wa di ojo kan lo npe onigbe ya wa awon tete nlo bi odo bi meta tori pe gbogbo lawon ti se ogun lorisirisi debi wipe ogun to n ra yi gan o ti so ohun o ti di agbana awon jo n sise kan na ni looto amo ti di wipe ba won se n pa ogun na ni be si re niyawo ohun n gbe o n gbe nigba miran ewe awon dokita o ti e to so wi pe emi arabirin yi ko de o ba won se n wo ohun ti n sele oni lojo kan la won wa lo sibi ayewo kan oni ayewo yi o ni agbara o igbeyawo won ti pe odun marun lasiko na kini ohun to sele gangan nigba ti won lo fun ayewo ohun igbeyawo ti pe odun marun bayi o to mo n bo na

ọ̀rọ̀ tí mò ń sọ lálẹ́ yìí mo mọ̀ pé arákùnrin náà ó mọ̀ ń gbọ́. Mo fira mi sí condition arákùnrin yìí bí mo ṣe ń sọ̀rọ̀. Inú tèmi gan ò sì dùn. Bóyá arákùnrin ó tiẹ̀ máa sọkún lálẹ́ òní ni. Kàbíyèsí olódùmarè. Ìgbéyàwó wọn ti pọ́dún márùn-ún báyìí o. Wọ́n lọ sí ọ̀dọ̀ dókítà. Níbẹ̀ ni dókítà ti ṣàlàyé wípé fáíbúrọ̀dì tí a ìyàwó rẹ ní ipò tó wà báyìí àfi káwọn ó ṣe ọ̀pẹ́rẹ́ṣọ̀n. Báwọn ò bá ṣe o, bóyá ni ìyàwó rẹ fi lè di ọdún tí ń bọ̀. Àmọ́ o, bó bá wá kọ̀ tó lóhun ò ní ṣe. A jẹ́ pé bí ó bá ju ọdún tí ń bọ̀ lọ, àfàìmọ̀kẹ́ mọ́ ta létẹ ní o. Torí pé ipò tó wà báyìí, ẹ na owó sórí oògùn. Oògùn ni ó wà dàbí òpó tẹ́ fi mọ́ sún ẹ̀mí rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ títítítítí. Bóyá ẹ bá ti ẹ̀rọ owó oògùn mọ́. Dókítà ni wọ́n ṣe ọ̀pẹ́rẹ́ṣọ̀n ni o. Oníbẹ̀ ni ìyàwó òun sọ wípé kárá o, òun ò ṣe ọ̀pẹ́rẹ́ṣọ̀n o láti ìgbà tóun ti wà ń kéke. Ni wòlíì ti ríran sí òun pé ohun tó bá ti ní ṣe pẹ̀lú iṣẹ́ abẹ òun ò gbọdọ̀ ṣe. Èmi gan lanú lẹ̀ ń bi mo wà pé ṣé ní generation tá a wà yìí káti ẹ̀ wá sọ pé o lóyún gan, o á fẹ́ bímọ. Àbó ò mọ̀ wípé àwọn kan ń bẹ tó jẹ́ pé bí wọ́n bá lóyún tí wọ́n fẹ́ bímọ kò wọ́n ó jẹ́ pé wọ́n ó ṣe iṣẹ́ abẹ fún wọn. Àmọ́ láti du ẹ̀mí ọmọ, láti du ẹ̀mí ìyá, yóò nílò kí wọ́n ṣe iṣẹ́ abẹ. Káti ẹ̀ wá jẹ́ pé irú kọ̀ndíṣàn tí wọ́n náà wà nù, ó sọ pé wòlíì kan ti ríran sí ọ pé wọn gbọdọ̀ ṣiṣẹ́ abẹ fún ọ. Bẹ́ẹ̀ lárábìnrin ń ṣàún wò mí pàkó. Ó dàbí kí n gbé ìṣẹ̀lẹ̀ ọ̀hún, kí n gbé sí ojú ìwòrán yín. Kẹ́ ẹ rí bí ọjọ́ yìí bó ṣe rí. Arákùnrin yìí tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀. Ó lóun délé òun bẹ ìyàwó òun pé kó dákun kó ṣàánú òun. Òun ṣàtìmọ̀ wípé àǹtí òun lòún gbé níyàwó. Lásìkò tóun sì wà yìí, ẹ̀bẹ̀ ló kù báyìí. Ọ̀rọ̀ ti di sóònú ẹ̀ kú. Ó ní kò sọ ẹni tóun ó ro ọ̀rọ̀ yìí fún. Torí pé òun ò fẹ́ kẹ́nikẹ́ni ó mọ̀ ìdí ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó òun. Ẹ dákun ìgbà míì bí èèyàn bá fọwọ́ tí ń dùn, bó bá tìbọ̀ abẹ́ aṣọ ó léwu lọ́pọ̀lọpọ̀. Ìgbà míì ń bẹ èèyàn nílò láti sọ àtọ àwọn kan lọ kéèyàn ó sì fọ̀rọ̀ wọn ọ̀rọ̀ èèyàn lọ̀ wọ́n.
bóyá arákùnrin yìí kò bá ti pẹnu ogun ẹlógun ẹ yóò padà yéyín. Ó lóun bẹ ìyàwó òun títí tí ìyàwó lóun ò ṣe o. Ó lóun ó mọ pèsè owó táwọn ó fi mọ ro ogun. Òun sì mọ wípé ọjọ́ kan ń bọ̀ tóun ó kàn jí tóun ó sì rí wípé fibroid ó ti pòórá. Arákùnrin ní òun á rí dájú pé òun ti gbé nǹkan tó ju òun lọ. Ó ní bẹ́ẹ̀ lòun sọ nínú ọkàn òun wípé àyànmọ́ òun lòun sì fẹ́ dú o. Tóun sì wò wípé bí ohun tóun ń gbé dání yìí gẹ́gẹ́ bí iṣẹ́, bóun ó bá ṣàṣeyọrí lórí ẹ̀, ó nílò obìnrin tíṣẹ́ ọ̀hún yé dáadáa. Torí pé ojú olójú ò le dàbí ojú ẹni. Bó bá jẹ́ ìyàwó òun ni, kò ní ṣe obìnrin mi ò ṣe ṣe. Ló ń ṣe wò wípé kóun ó tètè gbéyàwó láì mọ̀ wípé àṣẹ ohun tí ó bá yí òun jẹ́ ló ń lọ gbé o. Ẹ̀yin alára wa, arákùnrin yìí tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀. Ló bá dè wípé báwọn bá ti gbọ́ pé oògùn báyìí ń ṣiṣẹ́ fóun tá à ń sọ yìí, àwọn ti débẹ̀ o, àwọn ti rà á. Báwọn bá tún ti gbọ́ pé ìmíì wọ́n tún ti gbé dé oníyàjóyàjó, ìyún náà tó ń ṣiṣẹ́ fóun tí ń bẹ́lẹ̀ yìí, àwọn tún ti débẹ̀, àwọn ti rà á o. Ó ní báwọn ṣe ń ṣeré táwọn ń ṣeré kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọdún mẹ́wàá pé. Ó nígbà tó ti ẹ̀ wá dé àwọn abala kan tó wá jẹ́ wípé ìyàwó òun bó tiẹ̀ ṣe rí gan ojú sì ń ti òun. Bí ìbá ṣe ọpẹ́lọpẹ́ ògùn, ìyún ẹ̀yìn tẹ́ ẹ kọsẹ̀ bá wa lẹ́nu rẹ̀, ògùn òyìnbó là ń sọ o. Bí kìí bá ṣe ọpẹ́lọpẹ́ ògùn òyìnbó táwọn ń lò, ìyún ní pé arábìnrin yóò ti dágbére fáyé. Ó ló ti gbẹ kẹ́gun kékèyàn ó ti ẹ̀ fara kẹ̀yàn báyìí, eégún lẹ̀ ń fara kàn. Ó ní lásìkò yìí ìtìjú ló jẹ́ fún òun, torí pé etí òun ti ń gbọ́ mẹ́wàá. Ó ní lọ́pọ̀lọpọ̀ ìgbà lòun ti gbọ́ tí ẹ ṣe pé bóyá wọ́n wá sọ fún òun o. Ẹwọṣẹ́ tí ń ṣe tẹ́ ẹ rò pé ó búrẹ́ kẹ́hun, ìyàwó rẹ̀ ní lò ó. Ẹ rí bí ìyàwó rẹ̀ ṣe ń gbẹ̀ni. Ẹ jẹ ìyàwó rẹ̀, ó ni wọ́n fi ṣe ètùtù ọ̀la. Bó bá jẹ́yìn náà bó ni ó ṣe rí o lára yín. Ó níbẹ̀ lòun sì ti sọ fárábìnrin yìí kó jẹ́ káwọn ó gbìyànjú ohun tí wọ́n sọ yìí, tí wọ́n sì fi ìdánilójú hàn gbangba gbangba wípé ibi kan kì yóò ṣẹlẹ̀ sí, tí ó sì fi inú rẹ̀ tí ó fi lóyún.
àmọ́ ìyàwó òun fà ké kọ́rí ni pé àníṣẹ́ láti kékeré òun ni wòlíì ti ríran sóhun pé wọn ò gbọdọ̀ ṣiṣẹ́ abẹ fóun. Ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí ọ̀rọ̀ tó ní agbára lọ́pọ̀lọpọ̀ ní. Ó ní lẹ́yìn ọdún mẹ́wàá, òun ti mọ̀ wípé àlàáfíà ara ìyàwó òun ó ti di fíafíà báyìí, torí pé nínú ilé gan kò sókun fún mọ́ pé èèyàn fẹ́ ṣiṣẹ́ ilé, òun lòún ṣe. Iṣẹ́ táwọn jọ ń ṣe ọ̀hún gan, ẹ̀bí báwọn bá ti kóra àwọn sínú mọ́tò, báwọn bá ti dé ṣọ́ọ̀bù, yóò kàn jókòó náà ni. Kò lè ṣe ohun tó yẹ kó ṣe mọ́. Ó níbẹ̀ lòun ti mọ̀ wípé irú pàkúté búkú wo lòun wọ̀ yìí, ta lòun wà ro ẹjọ́ òun fún. Ó lòun ṣe bẹ́ẹ̀, òun kàn sí àwọn tí òun lè rí gẹ́gẹ́ bí bàbá. Ó ní lásìkò táwọn ń sọ yìí, káwọn ó tó fẹ́ ara àwọn rárárárá. Ó ní mọ̀mọ́ arábìnrin yìí pé wọ́n ní àwọn ìpèníjà kan bàbá ò sí mọ́. Bẹ́ẹ̀ bá fẹ́ bá mọ̀mọ́ sọ̀rọ̀, àwọn kan ni wọ́n ó bá yín júwe ọ̀rọ̀ fún wọn dáadáa tí ó fi yé wọn. Tí mọ ohun tí mò ń sọ, mọ̀mọ́ ò gbọ́ràn. Wọ́n mọ́ ń ṣàlàyé ni. Ṣé mọ̀ pé ìjọ tárábìnrin kọ́kọ́ wá mo bílè rè mọ̀mọ́ ń kọ́, ó ní wọ́n ti dàgbà. Ṣé a lè fọ̀rọ̀ yìí tó mọ̀mọ́ létí ni? Wọ́n ti dàgbà gan ni. Arákùnrin yìí ló tún sùdé ṣàlẹ̀ kòkò pé mọ̀mọ́ wọn gbọ́, wọ́n máa ń ṣàlàyé fún wọn ni. Àwọn ẹ̀gbọ́n àtàrà àbúrò arábìnrin wa ń kọ́. O náà jẹ́rìí sí wípé ọmọ ìyá Hausa ni wọ́n. Ẹ̀gbọ́n ò bá àbúrò ṣe, àbúrò ò bẹ́gbọ́n ṣe. Bẹ́ẹ̀ bá jọ rí wọn tí ó yí nǹkan kan jọ pa wọ́n pọ̀, ojú ayé ló ń kálukú wọ́n ń ṣe o. Bí wọ́n ṣe ń lo ayé wọn kó ń kó jabele, oníkálukú ní ṣe ti ẹ̀ ní. Lọ́pọ̀lọpọ̀ ìgbà òun lòun ti ránṣẹ́ sáwọn èèyàn rẹ̀, wọ́n wá. Òun gbéra láti lọ bá wọn, wọn ò fóun láàyè. Báwọn bá wá sọ lọ táwọn sọ bọ̀, ohun tí wọ́n sà ń sọ náà ni wípé tó ń kálukú tó ń gbé lẹ́rù. Kẹ́nikẹ́ni ó dákun ó mọ̀ báwọn fi kùn. Kò sí kankan nínú mọ̀lẹ́bí arábìnrin yìí tó fẹ́ bá wọn dá sọ̀rọ̀ ti ń bẹ́ńlẹ̀. Mo bèrè mọ́lẹ́ ẹbí ti yín kọ́ sà. Wọ́n ní ǹjẹ́ mo jẹ́ mọ̀ wípé títí di àsìkò tí àwọn nǹkan kan àtàwọn nǹkan kan ṣẹlẹ̀, òun ò mọ̀ bóun ó ṣe sọ fáwọn èèyàn òun. Ó lẹ́nìkan péré òun ló mọ̀ sọ́rọ̀ yìí. Ó ní ìdí tó sì fi mọ̀ sí, òun ni wípé torí pé ó jẹ́ dókítà táwọn sì súnmọ́ra wọn dáadáa. Àmọ́ kéléyìí náà ó tó mọ̀ sí,
ìrìn àjò ọ̀hún ó ti pé ọdún mẹ́rìnlá. Mo wo ojú arákùnrin yìí, mo nírú kí ló mú mọ́ra láyè yìí ná? Ìwọ náà kó kù díẹ̀ o. Ọ̀rọ̀ yóò ní lè parí lálẹ́ tòní o. Lọ́jọ́ mẹ́jọ, ọ̀la ó mọ̀ tẹ̀síwájú. Ọ̀rọ̀ arákùnrin yìí ṣì ń bà mí nú jẹ́. Bí mo bá ní bàyàn nú jẹ́, bóyá tẹ bá gbọ́rọ̀ òun kanlẹ̀, ẹ rí pé ó tó bàyàn nú jẹ́, ṣé kí n má tàn yín? Ọdún mẹ́ẹ̀ẹ́dógún gbáko tárákùnrin yìí fi rìnrìn àjò ìgbéyàwó. Ó dàbí ìfakókò ẹni ṣòfò gbáà ni. Ẹ tí ì gbọ́ nkankan o. Bí n bálẹ̀ tí ì gbọ́ nkankan, ẹ tí ì gbọ́ nkankan. Lẹ́yìn ọdún mẹ́wàá, àwọn ìṣẹ̀lẹ̀ abàmíwá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. Ìrẹ́ lura wọn lọ́tún ló sì. Débi wípé ó tó àsìkò, iṣẹ́ arákùnrin yìí sì dojú délẹ̀ pátápátá. Lórí àgbàná yìí náà ni ohun tó yẹ kí wọ́n ti tètè wá wọ̀rọ̀kọ̀ kí wọ́n fi ṣe àdá. Àmọ́ tíyàwó sọ pé lá kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀, torí pé wòlíì ti sọ pé ò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Lẹ́yìn ọdún mẹ́wàá yìí, tárákùnrin wa mú ní kankankan, kò tó di pé iṣẹ́ rẹ̀ padà dojú délẹ̀ tán pátápátá. Kí lẹ̀sùn ti fi ń kan arákùnrin yìí? Ó fẹ́ pa òun. Torí pé o ti lẹ́lòmíì tó fẹ́ fẹ́, ni wọ́n fi ní kó sáà wá ṣe dandan. Gbàrákùnrin débi ọ̀rọ̀ yìí, ó sì bẹ̀rẹ̀ sí ni yomi lójú. Kí ni pa lẹ́kùn? Nǹkan kì í ṣe ràgó. Ẹjẹ́ máa lọ lálẹ́ tòní kí n lè lóore ọ̀fẹ́ láti padà wá jọ mẹ́jọ. Bó bá dijọ́ mẹ́jọ láṣẹ Olódùmarè á máa tẹ̀síwájú. Lórí ọ̀rọ̀ arákùnrin yìí, ẹ má gbàgbé ìyàwó ló mẹ́jọ́ wà o. Ọkọ òun, ó fẹ́ fìyà jò òun, ó fẹ́ jẹ́ kí tòun ó gbé. Àwọn jọ ṣe làálàá lóòórọ̀, àwọn jọ tu owó jọ àwọn kọ́lé. Owó wá dé tán, torí pé òun ò bímọ. Wá lé òun síta, ó lọ gbéyàwó mi wọlé. Obìnrin tó a mọ bẹ ọ̀bẹ ní bẹṣù àtẹlẹṣẹ abẹ̀nà wò. Àfihínú bànújẹ́ láṣẹ Olódùmarè àní báyínú bànújẹ́ o. Gbogbo ilé èyí tó kù díẹ̀ kò forí sánpọ́n. Kò ní forí sánpọ́n láṣẹ Olódùmarè. Nínú ilé tẹ ti ń gbọ́ mi yìí, ilé yìí ò ní dàrú o. Ìgbéyàwó èyí tó wá jẹ́ pé ìbànújẹ́ ẹ̀dùn ọkàn wọn lásìkò yìí, ó ní àìtí ìrọmọ bí. Torí pé ẹgbẹ́ ètò tàlẹ́ tòní, Ọlọ́run ọba mi òkè yóò ṣí yín nù, ẹ fínú ṣoyún, ẹ fẹ̀yìn gbọmọpọ̀n. Ìgbéyàwó yóò ní dàrú láṣẹ Olódùmarè. Tó lọ́jọ́ mẹ́jọ, a mọ̀ tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí o.